0: ẹyin olùfẹ́ Sunday ọkẹjẹgbẹ ó yẹ ká gba Holy Communion ní Wema àti ní gbogbo Sona Church a ní àǹfààní láti ṣe fún ìdí kan tó ṣe pàtàkì bọ̀ ní agbára ọlọ́run kò sí tí ó yẹ ní ọjọ́ Sunday tí ń bọ̀ náà lágbára ẹni tó láyé àtọ̀run ní ọjọ́ Sunday lẹ́yì kò sí tó lè yẹ mo lè sọ ó lè jẹ́ mẹ́ta mẹ́ta gan ẹ kúkú ti mọ̀ pé wò ní ìyàn compensate yín náà ní sáà gbogbo ṣe ń jẹ ti ọlọ́run engineer.
1: Praise the Lord. Orúkọ mi ni Emeka Ogo ní July tàwa sí church Adeko
0: Eko lẹ́tù
1: then July tàwa sí 77 ẹni àgbọ̀ program yẹn pé woman kan ní London máa lọ́kọ́ sọ pé òun jẹ́ fa 10 million woman kan wá ní òun wá kí to it òun wá ní 5 million èmi wá kí to 5 million òun ọlọ́run fún mi 5 million
0: ló ń fẹ́ yín náà 5
1: million mo dẹ̀ san 30 mi adé wa church ẹni kí ajáde fún building tí
0: wọ́n ṣe lẹ́yìn bẹ́ẹ̀
1: so pé 50,000 mo dẹ̀ jáde kí tó kú ẹnu premises sí camp wọ́n pè mí oní kọ̀ọ̀tà ṣe tẹ́tẹ́lẹ̀ ẹni náà lọ pé 60,000 kọ́ mi o 50,000 lọ fẹ́ di owó tí mo fẹ́ dáyẹn again
0: ẹ tún ti rí padà
1: ẹ wá tún ṣe pé ẹ tún sọ̀rọ̀ pé àwọn tó kọ́ àwọn ilé kan kù pé ọlọ́run máa surprise wọn before I get home I lọ sí ẹ wá sí church ní Eku Thursday church náà mo wà by close to ten ṣe ẹ kàn ṣe prayer ta ṣe prayer tán ọlọ́run tó fún mi ní under 7 million naira so and I really appreciate God. Ilé méjèèjì owó tí mo fi pọ̀ ó ti parí.
0: Dìde wẹ́pọ̀ wá ṣe báyìí. Bọ̀bọ̀ àjọ ń gbàdúrà ni mo wọ́n náà jẹgbójẹgbó àṣẹ lọ. Mi mọ bí àmì yóò ṣe dún tó nínú họ́ọ̀lù àti nínú ilé àtẹ̀yìntẹ̀ ń wò mí owó tẹ̀ mẹ́tẹ́lẹ̀ kan náà. Owó tẹ̀ parí ilé rẹ tó fi sọdún ń bẹ̀. Owó tó fi tíráfù mi ọmọ yẹ èyí tẹ̀ lè ṣe àmì ó yẹ gbà. Èmi lọ́kàn ẹ ṣáájú wọn jókòó. Olúwa ní ẹ̀yìn kan bì ẹ mọ̀ ná bílíọ̀n bí ẹni tí ná 1000. Ọwọ́ lẹ́yìn kan bì ẹ mọ̀ ná mílíọ̀n bí ẹni tí ná 100. Bọ́ bá ṣèwọlẹ̀ náà kàn fòókè wọ́n ní yes! Bàbá owó yóò mọ̀ jáde ni. Gbogbo tó tún kù ẹ rí ṣe. Ẹ lọ́ máa fi gbogbo ọjọ́ ayé yín gbádùn. O ti rí bẹ́ẹ̀. Next.
1: Orúkọ mi ni Olúwatosin Adenekan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi Ọdọ́kẹ́lẹ́ Fàfàrà arúgbó ọjọ́. Mo dúpẹ́ fún tọ́lọ́run ṣe nú gbèsè ayé mi. Iṣẹ́ mi ti bọ́ láti 15 years.
0: 15.
1: Ìyàwó mi ló ń bọ́ mi. So ń gbà tó a máa ń gbọ́ program ẹnìkan ló wá. Ìyàwó àwọn máa ń program kan láwọn à ń gbọ́ tẹ́tẹ̀lẹ̀. Ẹnìkan ló máa gbọ́ Ọlọ́run òjijì. Mo wá ń gbọ́ ìyàwó mi a máa gbọ́ tiẹ̀. Èmi ń gbọ́ lọ́run òjijì nígbò bá yà máa pa tiẹ̀ a ní rárá nígbò wá yá tó wá ń gbọ́ tàbí wá ń gbọ́ papọ̀ ó wá ní program tó máa ń ṣe ń wọ̀ ẹ̀sẹ̀ kí lé tí mi ò máa lọ mo rí pé kò ṣòwò a ní máa fún ẹ lówó ìwọ̀nba tó bá fún mi kò ní ká ọ̀ máa fi ẹ tí n bá ti láti aláfọ́ ara ọlẹ́nu ṣóńṣó tí n bá ti wọ̀ dídùgbẹ̀ máa fẹsẹ̀ rìn dé mọ́kọ́lá tí n bá ti wọ̀ láti mọ́kọ́lá dé ìwọ̀ máa fẹsẹ̀ rìn dé bí tí n bá ń lọ padà máa ní láti bí ìdè gate bí mo ṣe ń rìn nìyẹn nígbò ya ìyàwó mi náà wá join mi òun náà tún wá tí ẹ tún wá lójú tèmi lọ kò miss program yẹn rárá ibi tí mo wá ń lọ ni pé ọlọ́run tó wá ṣoré láyẹn fún mi ọmọ mi ó wà ní libya ní ìmọ̀ga tó lọ ó lọ libya ó wá nù ti hasson kò sówó mo ní program tá à ń gbọ́ mi ìwọ náà máa gbọ́ ọlọ́run ó wá nù ń gbọ́ dádì gbọ́ ọlọ́run ṣe ran ẹnìkan wá nìyẹn ẹniyẹn wá ṣọ́ọ̀ṣì wá wá ṣe sọjí láti london bó ṣe wá ní òun fẹ́ ránṣọ wọ́n sọ́dọ̀ ìyàwó mi bó ṣe wá ránṣọ yẹn wá ní àṣọ ọmọ yín lọmọ mọ mi lọmọ ékeré ó náà mọ yín kọ́ mo ní kan wà làbẹ́kúta ṣẹ́gọ́ mọ mo ní wà ní libya ẹ̀dẹ̀ ládúlẹ̀ tọmọ fi lọ libya mo ní mi ò mọ̀ mo ní ti hasson oníka fóun nọmba ẹ̀ oníṣẹ́ wo ló ń ṣe fọ́lọ́hún mo ní ń ple saxophone ló bá ní kí n fóun nọmba kí n fóun nọmba ó ṣàgbà nọmba ó kọ̀nẹ́ẹ̀tì ọmọ yẹn ó ní kó padà sí nàìjíríà kó bèrè owó flight ó láti send 450,000 sí àkáǹtì wa pé ká send ẹ̀sọ́ ọmọ yẹn gbà tó máa yẹn padà sí nàìjíríà máa yẹn ti padà sí london gbà tó máa yẹn ó tún padà dé ó ní dáàdì máa dẹ̀ gbọ́mọ yìí lọ́wọ́ yín o mo náà lọ́wọ́ á fún yín wò
0: ẹ máa mú un lọ
1: bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ọmọ yẹn nìyẹn ó ṣàtò iṣẹ́ yẹn

0: wọ́n to iṣẹ́ láti UK lọ́hùn ní country ibi tí a ti máa ṣiṣẹ́ àwọn ẹlọ́wà ń ṣe interview fún ọmọ ẹṣà parí àwọn kò lọ sí embassy kó ń passport ẹ lọ wọ́n ṣàfọmọ ẹ ní visa 5 years wọ́n ní ó lè wọlé
1: ó lè jáde
0: at any time so gbà tó máa ṣe àṣìṣe wà kú owó níwájú ọlá àti èèyàn ọmọ ẹ ló sọ gbogbo owó ọmọ ẹ ti wà ní UK
1: lọ olùrànlọ́wọ́ kan tó lè ta ẹbí ọwọ́ ló pé ìwòlẹ̀ fẹ́ travel jésù ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè mọ́ dé ọ̀nà sí ẹni tí máa ń ṣílẹ̀kùn tí ò sẹ́ni tó lè tì ẹni tó lè tì tí ò sẹ́ni tó lè ṣí gbogbo ẹ̀yin tí ìrìn àjò ń bẹ níwájú yìí ẹ̀yin tó jẹ́ ìfi ọlọ́ọ̀ni fún ayé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ travel out báyìí lolúwa wí kí ọ̀nà kò ṣí níwájú. ẹ wo bí testimony ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ẹ máa múra lẹ̀ convention yín next week ni ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ thursday friday saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ibẹ̀ ni wẹ̀jẹ̀wẹ̀mú gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a wà ń bẹ̀ bí olúwa ṣe ń bẹ àti ní gbogbo sona church gbogbo ẹ̀yin ọ̀dọ́ kristi ẹ mọ̀ múra lẹ̀ o is our youth convention bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè arise and shine your light has come convention 2026.
2: níbi tó o bá wà o ṣe ké bàbá mi má jẹ́ ń kú láì lápá odidi àmúbọ́lára mi já bọ́ọ̀lẹ̀ láti ìṣẹ́jú yìí lọ ẹ̀yin ọmọ ọlọ́run ǹjọ́ wa jẹ́ mọ̀ pé oríṣiríṣi àmúbọ́ lọ wà àmúbọ́ kan bẹ tí ń pè ní àmúbọ́ ọkọ ẹ tàka sẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ tí ì má rè mọ ma wọn kan tọ́jẹ́ wípé wọ́n ti lọ́kọ tó méje wọ́n ti ní tó mẹ́jọ wọ́n ti ní tó mẹ́ọ̀kànlá síbẹ̀ kò sí kankan tó dúró lọ́wọ́ wọn ẹ wàá mọ tó ń dùn mí àwọn ọkùnrin yà sì mọ bá wọn sùn òun ló fi jẹ́ wípé gbogbo ẹ̀yin àkọ́bí mọ́ fi àdúrà rẹ sí awẹ́wà àkọ́bí ọmọ gbọ́dọ̀ gba pẹ́sẹpẹ́sẹ àdúrà tí màmá rẹ bá lan tí wọ́n ń pè ní àmúbọ́ tó bá là kọjá ìjọ jẹ́ mọ̀ pé gbogbo àwọn ọkùnrin tó bá màmá rẹ ní àjọṣepọ̀ ni wọ́n deposit àwọn nǹkan kan sínú ayé ẹ̀ ìgbà tí ọba bí àkọ́bí ọmọ ìyẹn ń forí ru ogún bọ̀ ni sò tí ọba lè gbàdúrà gan-an àwọn àkọ́bí a sì mọ gbé ayé tó ne wọn a mọ gbé ayé tó nira wọn ò ní mọ tó fà á kì í ṣe pé ìwọ lọ dẹ́sẹ̀ ohun tí màmá rẹ ti là kọjá ló fà á àmúbọ̀ ọkọ àwọn kan bẹ àmúbọ̀ ọmọ ológun ni màmá kan wá sínú church nígbà tó dé ó ní wòlíì ẹgbà mi ẹgbàdúà fún mi mo ní ọmọ ọdún mélòó ni yín màmá torí ó ti dàgbà ó ní my age I am 37 mo ní 37 ni mò ń pè yín màmá ó ní mi ò jù bẹ́ẹ̀ lọ ó ní nǹkan tó ṣe mí ni wípé ó di ìgbà mẹ́sàn-án tí oyún ọ̀bọ̀ọ́lẹ̀ lára mi ǹjẹ́ ń pè lámúbọ̀ nìyẹn ọwọ́ sọ nǹkan tó pa mí lẹ́kún tẹ́sẹ̀ mi fi gbọ̀n ó ní oyún yẹn jábọ́ àfi ìgbà tó bá pín oṣù méje ẹ̀ ń bì ó ní mo mọ́ bì mo sì ti bí mẹ́sàn-án rú ẹ̀ so in tó ti jábọ́ lára rẹ̀ ti ní ìgbà mẹ́sàn-án ó ti jẹ́ ó dàgbà ju àwọn ẹgbẹ́ orí ẹ̀ lọ ká pé wọn ọmọ jábọ́ ìbá ti ní ọmọ mẹ́sàn-án lẹ̀ mo ní mélòó lẹ wá nílẹ̀ ó ní mi ò ní kankan ọpẹ́ lọ pé àdúà ní ṣáìdì ọ̀nà mọ́nà tán ló ti yọjú sí mi gbogbo ẹni tó ń láǹfààní àti bọ́ mi àwọn kan bẹ àmúbọ̀ iṣẹ́ ni every blessed time tí wọ́n bá ti kọjá lọ iṣẹ́ ni sá kì í ṣe irú tóbìnrin àmúbọ̀ ọkọ ni ọkọ méje ló mú tọ́ bọ́mọ lọ́wọ́ méjèèje sì fayé lẹ̀ lójú ẹ̀mí ẹ̀ kó tó dipò náà kọjá lọ láì lápá ẹ̀kẹ́ èmi ẹ̀ ṣe jò ọlọ́run ẹ̀mí àwọn wòlíì jẹ́ ńlápá ẹnikẹ́ni wòlíì kí gan ni ń farú àwọn àmúbọ̀ báyìí mọ̀ ń bọ̀ àmúbọ̀ kan bẹ tí ń pè ní àmúbọ̀ olùrànlọ́wọ́ àmúbọ̀ aláàánú nígbà tí àwọn aláàánú bá yí ká nígbà tí ó bá fi ṣe díẹ̀ sí wọ́n kàn tó náwó sí ni wọ́n ní máa lọ tàbí kó mọ̀mọ́ bí ó ṣe lọ ipá tí èjé yẹn pẹ́ lọ́wọ́ olóore ipá tí èjé olóore ó pẹ́ lọ́wọ́ ènìyàn náà gbogbo ẹni tó ń láǹfààní àti bọ́ mi kó tó di pé màá máa lọ àìmọye ẹ̀bi àdúrà tó kúnlẹ̀ táwọn ọmọ ọlọ́run fẹ́ ká ṣe ṣùgbọ́n tá a ní àǹfààní láti gbé yẹ̀wò máa mú ẹnìkan sí bóyá tó bá di ọ̀la kọ́ ọmọ ṣe bóbìnrin nìkan ní láǹfààní àti ní àmúbọ̀ ìmí tó ń bẹnu bíbélì bẹ́ẹ̀ ìfá bíbélì ìjìnlẹ̀ ni ẹ̀ ń bá le kà tí ọlọ́run bá jí ó yí ọ wà á mọ̀ pé ìjìnlẹ̀ kúnnú bíbélì àmú obìnrin míì náà tó náà ní àmúbọ̀ irú tóbìnrin yìí nà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi níbikíbi tó o bá wà mo fe ko ya tan wa gbe owo mejeji soke wa kigbe eyin oru amubo lara mi wa ni ja bole loni o didi o fa amubo jade lara mi toro toro lati iseju yi lo olorun tu mi le eyin omo olorun ara nti mo fi so nipa majemu ko ba jesu olugbala wonu majemu leleyo awon ti mo jesu gege bi oluwa to olugbala awon nikan ni won bo ninu amubo gbogbo eyin omo olorun te fe san iya mewa ati ore je ngbadua fun oloni mu ida mewe lowo je so tele si ka le se program tola o mo se se nside ni na ida mewa soke olorun emi awon woli mo so tele gbogbo eni to fi ida mewa awon lele loni lati fi stesi olorun si waju ofa buku ti en pe ni amubo ja bole lara won lati iseju yi lo ategun yi pada nla ko fede mo wa so tele ni bikibi to ba duo si owo otun da lowo e mo kini account number church 2017 42 90 47 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni account name First Bank
1: bi yin oba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade na gbogbo eyan omo Olorun e ja side ise awon apostle loni nibo le tin gbo mi ise awon apostle la ka la aro yi Heart of Apostle chapter 1 titi wo chapter 10 iwe ise awon apostle laarin ojo meji si meta pari yin na
2: now gbogbo eyan omo ti won bi ni oni today is your birthday kun le nbe yen ojo re ti e da mo gbe owo soke gbogbo eyan omo ti won bi loni anu alailegbe iran lo wa alaile eniyan mo ni ko dide fun olaye amubo wa wa foke ni igba meta mo ni ko ja bole lare o ni ba won gbe aye amubo in the name of Jesus happy birthday long life and prosperity gbogbo eyan te mark wedding anniversary yen kunle mo pawo po leyin lori loni igbimo okunkun lati so ile yin daworo mo ni ko yadanu lato ni lo ile yen ko tutu bi omi ti won pon laaro ile yin o tuba yo tu se e si ri nkan to ka si in the mighty name of Jesus oko oni mamu bo aya aya oni mamu bo oko happy wedding anniversary gomina wa iwaju ni ope bi ti mo re si loruko baba to ma ti temi mimo iwaju ni ke mo lo oya yatan gbogbo eni to ngbo mi yatan ko yawo wa yawo wa yatan wa wa ke lati iseju yi lo amubo fi mi lorun mule
1: enikan ni woli mo fe ba yin soro mo fe send the testimony mi ko loud bi oba loud ni gbo e wo number yi 08 0 88 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed. It is well with you.
3: From Lagos, this is
4: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757685, 0802-684-4760 or send us an email info@jordan105fm.com for satisfaction beyond wow. Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
5: This is Jordan 105.5.
6: Nation with a voice for entrepreneurship.

0: agbára tí satani máa ń lò láti mọ́nítọ̀ ìrìn àjò ẹ pàápàá nígbà tí àṣeyọrí bá ń bọ̀. Mo wí lórúkọ Jésù connection tó máa ń lò tó fi mọ ìrìn àjò rẹ lónìí ọ̀run discordant ẹ. Ogun ilé bàbá rẹ tó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ogun ibi iṣẹ́ tí wàhálà fi máa ń ṣẹlẹ̀ ní àkókò tá a bá fẹ́ gbé ọ̀gá tí wọ́n já ọgbọ́n padà lásán kọ́. Gbogbo agbára tó connect mọ ogun ibi iṣẹ́ rẹ láti ilé bàbá rẹ lónìí ọ̀run discordant wọn. Gbogbo àṣẹ tó ń bá ọ rìnrìn àjò tó dàbí ogun aláyànlé tẹjọ ń wọlé tẹjọ ń jáde nígbà tó olóore bá dé tá lé ọdà lò wọ́n promise ẹ wọ́n dẹ̀ ń fẹ́ẹ̀lì ẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ayọ̀ tó ẹ kó ran ayé rẹ lọ́wọ́ wọ́n á padà da ìrìn àjò yẹn rú ìwọ ga wá dánìkan jòkó pínkí ni mo ń fà á ná a láti ilé náà ti wà lórúkọ Jésù ti ń ná ọ̀run discordant ti wọn. In the name of Jesus.
1: Amen.
0: Kaye ko fo.
1: Amen.
0: O ma ri mu.
1: Amen.
0: Ogo rajade.
1: Amen.
0: O de se bi oba.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Uruko mi yi pada. Apostle ati woli. SMO Mustafa JP Baba se bi oba lati jo Sirio Kragoden Church. Land of Reality. Tolujo awa ni Baremu Igbobi Airport area ni ilu Ibadan. Lórúkọ Jésù ó máa rí ànúgbà.
1: Amen.
0: Gbológbò rẹ̀ á jáde.
1: Amen.
0: Nírú òní Friday báyìí àwọn ọ̀dọ́ wọn ní ìpàdé ńlá kọ́nsáàtì wọn ọ̀dọ̀ọ̀dún ni wọ́n máa ń ṣe. Àwọn olórin ẹ̀mí wà ń bẹ̀ òní máa ní agbára sà gbogbo ẹ̀yìn ọ̀dọ́ tọba wà ń bàdàn ẹ parapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run òní máa lé gbogbo àdúrà ayé rẹ̀ máa dìde.
1: Amen.
0: Ògo rẹ̀ máa jáde.
1: Amen.
0: Wà á dẹ̀ sí bí ọba.
1: Amen.
0: Chọ́ọ̀chì wa lábúlẹ̀ gba àwọn náà àwọn ọ̀dọ́ wọn ọ̀la ni wọ́n ṣe ìpàdé tiwọn retreat náà máa ṣe láago mẹ́sàn-án ló máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀dọ́ ẹ pàdé ń bẹ̀ lórúkọ Jésù ẹ máa rí ànúgbà.
1: Amen.
0: Ògo rẹ̀ á jáde.
1: Amen.
0: Mo ní wà á ṣe bí ọba.
1: Amen.
0: Mo ní wà á ṣe bí ọba.
1: Amen.
0: Ìlú ràwọ̀ ẹkú gbàlejò òní lọ́jọ́ tá a dá ibo la ti máa pàdé a pàdé ní property building yẹn ó wà níwájú primary health center ní ìlú ràwọ̀ consent tí ò mọ bẹ̀ ọ̀lù ńlá ni ẹja pàdé bẹ̀ láàárọ̀ yìí ó máa ní agbára tá a bá ti kó ń bẹ̀ ní aago mẹ́sàn-án àbọ̀ à ń lọ sí ọ̀kàkà ó máa ní agbára ìjọ tá a máa lò ń bẹ̀ ní ilé ẹgbẹ́ àwọn ọlọ́kadà òkúmárà ní ọ̀kàkà lẹ́gbẹ̀ ilé ambassador Debo Adesina ibẹ̀ láti máma ṣe ìsìn. Ẹ gbọ́ mi sà mo wú lórúkọ Jésù ayé rẹ dìde.
1: Amen.
0: Ayé rẹ fọ̀hún.
1: Amen.
0: Bọ́lá ayé rẹ fọ̀hún.
1: Amen.
0: Àdúrà láàfò nígbà mo sọ fún ọ pé àwọn ìtàkùn tí èṣù máa ń lò tó fún máa ń fẹsẹ̀ múlẹ̀ tí ogun àìní fún máa ń fẹsẹ̀ múlẹ̀ tí ìjákulẹ̀ fún máa ń fẹsẹ̀ múlẹ̀ tí ègún fún máa fẹsẹ̀ múlẹ̀ a fẹ́ dàrú lónìí a gbọ́dọ̀ gbà kí sàtánì ó jẹ wá lógún lórúkọ Jésù mo pàṣẹ gbogbo ìgbèkùn tó fi ọ sí ìdè tí ayé fi ọ sí lórúkọ Jésù ìdè yẹn já òní ìdè yẹn já ìdè yẹn já in the name of Jesus. Má gbàgbé mo ti sọ fún yín pé a máa lo ìgbálẹ̀ tó o bá gbọ́ tẹ́lẹ̀ tó wà ní ìlú ràwọ̀ àbí ọ̀kàkà make sure pé o gẹ́ẹ̀tì ìgbálẹ̀ yẹn ìsáàdà kò jẹ́ ìjábẹ̀ àbí ìgbálẹ̀ tó ti lò tó ti gbó àwọn tí ní ayé rẹ lára àwọn tó jẹ́ pé wọ́n àjẹ́ káyé rẹ ó gbádùn ìwọ náà fẹ́ jà padà inú ẹ̀mí ló ti lè jà tó àwọn tí ń bá wa jagun wọ́n yìí ṣe ara àti ẹ̀jẹ̀ mo gbàdúrà wọ́n máa borí ogun.
1: Amen.
0: Mo ní wàá borí ogun.
1: Amen.
0: Tó bá di ìṣòro òní lágbára ọlọ́run máa wà ní his presence testimony city ní ìjẹmọ ní ikoyi village along sin ogiri road ní babalọja bus stop ní sagamu abeokuta expressway ọbáfẹmi owodelokun government ní ogun state a máa wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ikọ̀ ọlọ́run to ba ta ti wa lo gera ba gbe yen ja jo pade nbe awon mo olorun wa lati gbugbu agbaye wa si pade lai ipago nla ni loruko jesu o ma ri anugba
1: amen
0: oni ni pade yen pari ojo meta gba ko ni awon iko olorun a jo ma wa nbe na awon olorin la la la praise machine bishop won ma wa nbe leni e tewo si ni o ma ra anugba
1: amen
0: adua lafo ni gba awon itakun ti se satani yi ma ro mo afi se lori e se ri a ma adura ta bere yi a gba ti ti a fi de ipago nla ti a ma nse lososu ninu fu apeni o eye igaudi masini ya ha ogun ikoko tun pon loju yen loruko jesus afawon tu papata
1: amen
0: mo la afawon tu
1: amen
0: awon gbongbo ti emi buburi omo ro omo number 1 ni inu itan idile family story to mo pa fun oyan to mo ngbo ara gbogbo ti satani mo nlo lati fi dimule ogun aye wa niyan itan to ti gbo pe nigba ti aba re logun gba ti mama re wa logun kan igba ti kini kan enu won gbogbo story buruku yen awon ori kita ki to le mo wu bi gari iri sense ni wa to ba gbadura ko bo iwo lo mo prayer point marun la fe gba prayer point yi o ma je ki irajo re ko ya o de ma ran lowo mo fe ko mura ko de gbadura ni iru ayajo me to ba ni owo to le visitor anu ko mu dani mo dani abi ko mu fun le dani tori pe irubo o ma tele iru awon adura nla nla bayi loruko jesu mo ni wa ara anugba
1: amen
0: now adura akoko o na ni pe itan idile mi family story mi to sopo mo ogun to nja mi to de da aye mi duro oluwa o e dana sun lore oye adura
1: loruko jesu loruko jesu loruko jesu
0: Number 2 idunadura emi awon baba won idunadura so ko ma sele idunadura je ki so lebu ko le ye awon odo the ancestral spiritual transaction ile le yen tin ba bo se se transaction yen le won niyan emi be trade by butter won gbo ogo lowo e won fun ebi gigo awon ma je ya je dagba e gbo fo ta gbo lana ki baba eyan ko de wa ni le mere for 30 years ki omo na ti pe 22 years ninu yara kan soso na ki omo na to ra le ko de se fadiso ko mo pari e lati bi odun mokanla oko to tun lo o tun wa le mechanic for 8 years ko se kan kekere o o lati gbadura ni so pe agbara idunadura ile wa
1: agbara idunadura ile wa
0: e je jesu ye bi ye
1: Oya
0: ra mi pa tomo tomo
1: Oya ra mi pa tomo
0: Oya oya oya oya
1: Orugo Jesu Orugo Jesu Orugo Jesu Emi ni o
0: Aya o
1: Emi ni o
0: Aya Aya sọpọ mo máa bọ number 3 nínú ọrọ tí bàbá àti ìyá rẹ máa ń sọ fún ọ tí wọn náà máa ń kọ sílẹ tó rò pé nǹkan gidi ni words spoken by your father and your mother tí o jẹ wọn náà máa rò pé ìtàn ńlá ni ìtàn tó dá gbọ́ mi sà nínú ibẹ̀ ni ìdè wà òun ló máa sọ fún ẹ pé bàbá òun kó tó di pé ó rọmọ bí iye ọdún báyìí ni bàbá ẹ náà kó tó rọmọ bí iye ọdún báyìí ni èlò wá sì ní tiẹ ọrọ burúkú ni o sọ pé ogun tó ń jà ní ìran tí mo ti wá
1: ogun tó ń jà ní ìran tí mo ti wá
0: ogun tó ń jà won ni ran ti mo ti jade
1: ohun to da won ni ran ti mo ti jade
0: o gboro jame
1: o gboro jame
0: o ya ya ya adua sasi abe pepe abe pepe osa idile to ti mu eje abe pepe osa to ti mu iru eje wo lo mo to ta sori pepe osa to wa leyin the altars where blood was shed oni iru eje ni awon pepe mo nbere so pe iwo pepe ile wa

0: to we can to for omo ti da ke o ti da ku mo lowo o ba sha lo gbe omi atororo won bu si menu won bu si laha o fi bo loju are na fo lo pa lara na fo lo mo so lo ru ni o wo mo sha ji omo na sa ye o du pe lowo olorun se bi omo o du ti eri mi po o mo kin kan so wi to lorun se ni na ye mi ma mu ati ti inu osu ti mi ran ti osu kan ka fun 9000 ọjọ́ tó ń ká sí 9000 ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe gbọ́dọ̀
1: torí owó yẹn ni èmi owó yẹn owó tó wà lọ́wọ́ mi owó tí mo fẹ́ fi dájọ́ ni ọmọ ṣáà ṣe méjì bóyá kí n sún àbí kí n má sùn mo ṣáà lọ́jọ́ mo san owó yẹn mo yọ nínú 20000 tó wà lọ́wọ́ mi mo san 9000 yẹn mo kí n lọ́jọ́ yẹn tó fún mo fi 9000 mo fi gba 270 nínú oṣù náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o mo gbé ọlọ́run ṣe bí ọba ga ọlọ́run á túbọ̀ máa ṣagbára yín dọ̀tun.
2: Orúkọ mi ni Miss Jimo láti jọ Lusada. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kóòrè ìyanu tó ṣe nípasẹ̀ òróró àti omi tí bàbá fún wa. Omi àjíǹpọ̀ tọ́lẹ́ka pọ̀ kọjá ó ṣiṣẹ́ ìyanu. Òróró tí mo tún gbàgbọ́ lórí sáàpọ̀ tó kọjá yìí ó ṣiṣẹ́ ìyanu. Kò wá ṣe èlé dandan bọ̀ tí ó ṣiṣẹ́ ìyanu yẹn. Mo ní kọ́sọ́mà kọ́kọ́ kọ́sọ́mà yẹn tẹ́lẹ̀ tó bá ti bíṣọ̀pù mi inú mi máa ń dùn mí. Tó bá ti dé báyìí ló máa mú orin ọ̀rá ó máa jẹ lóko pé èmi gbọ́mọ̀ tó bá ti dé. Bọ̀tì bílẹ̀ ẹ̀kọ́ náà sàbáyìí jẹ́ bí ìṣẹ̀lẹ̀ wọn mọ́ nìyẹn. Nígbà tó ń yá mọ ọgbà nàbà mi ò gẹ́ ti wọn mọ́. Bọ̀tì mi wá dúpẹ́ lọ́dọ̀ ìlú àwọn ojú ọkọ̀ ọlọ́run àtàrí wọn kọjá lọ́dọ̀ mi. Bó ṣe kọjá lọ́dọ̀ mi nínú wọn bí mo ṣe rí wọn wọ́n jẹ́ ìbànújẹ́ ọkọ̀ mi pé kí ló ṣẹlẹ̀ mo yẹ máa bọ̀ mo sọ pé ojú ìṣòwò ọ̀rọ̀ pé kí la fẹ́ ṣe ọlọ́run náà ni ká máa pè kí n gbé ọ̀rọ̀ yẹn kú. Omi àjíǹpọ̀ yẹn bí mo ṣe gba omi yẹn wọ́n àwọn tí ń wáṣẹ láti ọdún tó kọjá nìkan yẹn ti ṣẹlẹ̀ àwọn ṣàkọwà lórí èrè ni àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan ṣe. Omi àjíǹpọ̀ yẹn bí mo ṣe ṣe àwọn ohun tí bàbá yẹn ṣe pé àtọ́ lọ́jọ́ yẹn wọ́n wá ṣe pòǹgẹ̀ mo fún wọn lómi yẹn lọ́jọ́ yẹn mo ní kọ́ lọ fi wẹ̀. Nígbà tó máa padà jọ pé màmá bá àwọn wáyọ̀ mo ṣe àwọn ìpínlẹ̀ṣẹ́ kíkìlà káwọn tiẹ̀ fi rówó jẹun mo wá ṣáà ṣìlákà àwọn bàtẹ́ lọ́wọ́ lè fún mi ṣe mo ráwọn èèyàn mo jọ àwọn ẹ̀ka ọkọ̀ kọ̀ káwọn lè mẹ́ni yìí lọ ọkọ̀ kí ni mo fẹ́ mẹ́lẹ̀ yìí lọ ṣe nǹkan kan mo nira kò lè ń ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni wọ́n bá lókè ìdálọ́jọ́ ẹ̀ ó ti dijọ́ kejì ó tóbi jọ́ kẹta náà ṣàwọn nígbà ìsọfẹ́ ènìyàn pé kó wá nígbà tó ń lo omi yẹn tí wọ́n fi wẹ̀ ènìyàn wá ní pé kó wá nígbà tó rí wọn ọmọ ọgbẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run wá ṣe ẹgbà tí mo ti wá pẹ̀ ọmọ fún àpẹ ọ̀rọ̀ yẹn gbogbo tí mo ń gbé sókí tí mo ti wá pẹ̀ ọmọ fún àpẹ mo ṣáàṣì wọn ní ọ̀rọ̀ sanwó iṣẹ́ tó tún lọ sí náà wọn ti fẹ́ san mo wá tún fún wọn ní òróró yẹn ẹnìkan náà tí wọ́n mú wọn lọ síbi bíkìlà yẹn ìgbà tó wá débẹ̀ ọlọ́run wá jẹ́rìí ara ẹ̀ iṣẹ́ tó ti wọ́ láti ọjọ́ tó ti pẹ́ ẹnìkọ́kọ̀ ṣe kò jẹ́ ọ̀pọ̀ ni wọ́n jìyàn tó máa ń ṣàánú ìrìn àwọn bẹ̀rẹ̀ yẹn náà wọ́n tó bá kí ló ń ṣe bíbà yẹn ní àkọ́dísọ̀n ni wọ́n dẹ̀ ní òkè kí ló ṣẹlẹ̀ ó ṣàlàyé wọn ní àwọn wá ṣẹ̀bọ̀ tàwọn ìgbà táwọn onígbà làwọn ṣe ń máa lé jẹ ẹbí ẹbí báyìí rárá kò jẹ jẹ yìí ẹnìkan máa wọ́n nìkan tó fẹ́ bá ṣiṣẹ́ ṣe máa ní wọ́n ní yá má ṣe mú wọn ẹ má gbé wọ́n ṣe lọ yá yẹn wọ́n ṣàṣe lọ yẹn má jọ yẹn gbọ̀ngbọ̀n ló gba kọ́kọ́ mọ́tò tí wọ́n fẹ́ máa fi ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀
3: orúkọ mi ni imran ọlánìkan ìgbéyàwó mi ní ìyáálé kan láti ìjọ ajá branch mo ní ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ẹ̀ka àrùn ẹ̀rí mi ní bàbá ẹ̀rí mi àkọ́kọ́ lọ báyìí pé lórí firstborn mi ó fẹ́ ṣòwò àìkà àti nẹ́kù ní skul tó ń lọ skul yẹn dẹ̀ ni wọ́n ti máa ń sọ pé òun kì í ní result òun ní result òun ní result gbogbo ìlú máa ń sọ pé òun ní result mo wá fi ìgbàgbọ́ mi gbé mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ìgbàgbọ́ mi dé ìgbọ́n mi ní àràdà torí pé mo sọ fún sísítà ní tọmọ yẹn ń gbé lọ́dọ̀ wọn mo láì tí ni mo ní skul yẹn lọmọ yẹn ti máa ṣe ẹ̀sáàmù wọn ní kó wá lọ ṣe sànàdì kẹ mo ní nù mo ní tí gbogbo ìlú bá ní result ní skul yẹn mo ní mo nígbà pọ̀ mọ̀ máa ní result ọlọ́run dẹ̀ gbé ọlọ́run dẹ̀ gbà ọmọ yẹn dẹ̀ ṣe ẹ̀sáàmù yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe méjèèjì lóòótọ́ kó tó rí ṣe nípa tòwó tó ọlọ́run ṣàgbà gbogbogbò ní gbogbo ọ̀nì ṣá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní last sunday sunday tó kọjá lọ lọ́hùn ní first sunday mo lọ sí ìgbẹ̀dọ̀ branch mo ti ní fàpẹ́ wọn gba ọ̀dọ́ mi ni wọ́n lọ sí ìgbẹ̀dọ̀ branch wọ́n wá pe ẹrẹ oníbejì wọ́n máa ń pe ẹrẹ yẹn ní 1000 máa ń mú wọ́n 1000 mo ṣàyẹn ta ló fẹ́ jáde mo fara ìfọ̀ ọ̀rẹ́ yìí mo fi ṣe wọ́n kẹ́ ní kejì mo ṣàyẹn ní ká fi gbàdúrà kẹ́ tí a bá fẹ́ kí ọlọ́run ṣe fún wa ní ọ̀sẹ̀ yẹn kú.

0: parí dádì mo máa gbàdúrà lórí nǹkan méjèèjì yẹn ọlọ́run máa mú wa lé àṣẹ ọlọ́run máa dá mi lóhùn lórí ẹ àkọ́kọ́ ni lórí ọmọ mi ni pé gbogbo ìgbà tí rìsọ́ọ̀tì wọn bá jáde sí ọlọ́run má jẹ mí pé bàbá tí mo gbàgbé tí mo sì lé ọlọ́run bàbá ni ọlọ́run ṣe bí ọba ọlọ́run tí mò ń pè ní ìbílẹ̀ tó ń dáni lóru tó ń dáni lóhùn lóru ayérayé gba gbogbo ògbólú rìsọ́ọ̀tì ọ̀dọ̀ kúrò ní ibibi eléyìí tó ṣì kejì tí mo fi ṣì kejì òun ni ti ọ̀dọ̀ gánì níbi tí mo ti ń ṣiṣẹ́ a máa ń lò bẹ̀jà láti nàìjíríà láti lọ sí abroad ni wọn ni wọn mú ọjà wà yẹn ní ìsìn ọjà yẹn ti lé ní 1 month tí àwọn customs ti mú ọjà yẹn lánàá wọn ní list tí wọn sẹ́yìn sí àwọn kọ́ ni àwọn bá ní ọjà wọn ṣàṣì ọjà yẹn wọn ní kọ́ ni ní owó tó pọ̀ wá ọ̀gá mi ṣàpè mí mo ṣàṣọ fún ọ̀gá mi pé mo ní gbàgbọ́ yìí pé without any money mo máa fi ọjà yìí síbẹ̀ yìí pé mo gbàgbọ́ nínú ọlọ́run má jẹ́ mi pè bá tí mo tẹ̀lé pé mo gbàgbọ́ ní gbogbo ọ̀nà bí tí ò bá ṣe ohun pé mo ní ní orí ọjà yìí mo lọ máa ṣe láṣẹ ni ju mo fọkàn balẹ̀ mo ṣá ń gbàdúrà mi lórí mo ń gbàdúrà mo ń gbàdúrà pé kò ní sí problem fún gbogbo ògo kádà padà fún ọlọ́run ìgbà tó di ọjọ́ Thursday bá ṣe kúrò ní ìpàdébọ́ra láti ṣe bí ọba ní àjà mo ti padà sájà láti àjà bí mo ṣe kúrò níbẹ̀ bí mo ṣe dé ibẹ̀ ń jẹ́ ìwọ́n ní ká gbàdúrà yìí pé ká lọ gba àrùn ní ayọ̀ before Sunday ok mo ṣáà lọ dádì níwájú ọlọ́run má jẹ̀ mú pé tí a gbọ́dọ̀ pè jẹ́rìí bí mo ṣe ń wọlé láti ìpàdébọ́ra láti ṣe bí ọba ní ọjọ́ Thursday ìròyìn ayọ̀ láti ọ̀dọ́ ọmọ yẹn ni mo kọ́kọ́ gbà pé mọ́mì congratulation mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní mọ́mì oníṣẹ́ọ̀tì mi ti jáde ó lóun dẹ̀ yan ọlọ́run kí ọlọ́run tẹ̀ ń sìn kò dójú àdúrà tì í nínú àwọn táwọn wà ní skul yẹn àwọn 15 péré ni àwọn ò ní resort àwọn ní resort wípé bọ̀ nínú àwọn 15 yẹn òun nìkan resort òun ṣì fine jù mo dá gbogbo ògo àti ọlá mo dá padà fún ọlọ́run ṣe bí ọba ayérayé ṣe o ọba àwọn bó ṣe ọlọ́run má jẹ́ nípa ẹṣẹ́ mo ṣáàyàn ọlọ́run kò tó 1 hour bí ọ̀gá mi ṣe pé nínú ìyá o ó ní nìkẹ́ ó ní olúwa ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun ó ní wọ́n ti fi ọjà sílẹ̀ láì jẹ́ pé àwọn 750 kọ̀bọ̀ mo yan ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run má jẹ́ nípa ọlọ́run mú sọ̀fà ọlọ́run ṣe bí ọba olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà mo yìí gbogbo orúkọ ńlá rẹ̀ ga ní gbogbo aago mo ní mo yìí olúwo ṣe o.
1: Sọ́pọ̀ olúwa.
2: Olúwa.
1: Fún mi ní ẹ̀rí ńlá.
2: Fún mi ní ẹ̀rí ńlá.
1: Ẹ̀rí owó gidi.
2: Ẹ̀rí owó gidi.
1: Olúwa fún mi lẹ́rìí.
2: Olúwa fún mi lẹ́rìí.
1: Fàyè gbà mí.
2: Fàyè gbà mí.
1: Mo fẹ́ jẹ́ èèyàn.
2: Mo fẹ́ jẹ́ èèyàn.
1: Má jòkó dá dúró mọ́.
2: Má jòkó dá dúró mọ́.
1: Fún mi lẹ́rìí orere.
2: Fún mi lẹ́rìí orere.
1: Gbogbo ayé bá mi yọ.
2: Gbogbo
1: ayé bá mi yọ. In the name of Jesus. Amen. Àìní owó pàbàjáyà bẹ́ẹ̀ni tí o bá sọ́wọ́ lápò tó bá gbọ́ pé kan sẹ́nìkan àyà ẹ̀ máa já tọ́mọ ẹ̀ bá ń bọ̀ lọ́dọ̀ ọ̀ ayára ó máa jáàbí àbó fẹ́ bèèrè owó tó fi jẹun ni ṣùgbọ́n tó bá wà lọ́wọ́ ọkẹ́ abalẹ̀ ẹ fi bèèrè owó tó bá ti sọ rẹ̀ bèèrè owó olúwa mo nílò owó sọ pọ́jẹ̀ tó wà wájú ọ̀fọ́lọ́hún ó láti yanjú ẹ lórúkọ ọjọ ọrọ rẹ máa gbọ in the name of Jesus. Gbogbo èèyàn ọlọ́run tẹ wà nílùú ìràwọ̀ ẹ kú gbàlejò wòlíì mo sọ fún wa pé bí ilé cooperative yẹn láti máa pàdé cooperative building tó wà níwájú primary health center nílùú ìràwọ̀ bẹ láti pàdé lágbàgbọ́ ọ̀nà tá bá kúrò ń bẹ a máa lọ sí ọ̀kà kan. Gbogbo èèyàn ọlọ́run tí ẹ wà ní òtù wòlíì ń bọ̀ wá bẹ̀ yìí wò tí ń bá ti kúrò ní ọ̀kà kan lágbàgbọ́ ọlọ́run máa dé òtù bó láti pàdé ilé ẹgbẹ́ tẹ́lọ̀ ní igbó ifá ní òtù ibẹ̀ láti máa pàdé lórúkọ jésù wàrà ànúgbà. kárìmọ̀ èjìgàfà ràhà mo pàṣẹ ayé rẹ̀ àdìde. àpẹẹrẹ ìgbàgbọ́ ti ń bẹ nínú ọkọ̀ tá a máa pín ní ìlú ìràwọ̀ àti ní ọ̀kàkà lágbára ọlọ́run lórúkọ jésù wàrà ànúgbà. wàá dẹ̀ ṣe bí ọba. mo ní wàá ṣe bí ọba. tó bá di sóòru la máa pàdé ní his presence testimony city ní ogun state ó máa ní agbára tó bá wà ní ògèrè sàgámù àti ní agbègbè rẹ̀ já pàdé ńbẹ̀ ó máa ní agbára sà lórúkọ jésù wàá ṣe bí ọba. mo ló ṣe bí ọba. mo ló ṣe bí ọba. ọ̀rọ̀ rẹ̀ máa gbọ́. ọ̀rọ̀ rẹ̀ máa gbọ́. ìyẹn náà ògo sẹmọ́ lára. ìyẹn náà ògo sẹmọ́ lára. gbogbo ọlọ́jọ́ bí òní oníwọ́ni anniversary ẹ lọ́ra àdúgbà. ojo gbeyawo re yi ayajo e ayo ni ojo bi re ayo ni ayo wonu aye e
2: amen
1: anu wonu aye e
2: amen
1: wo gbeyawo re
2: amen
1: lo se bi oba
2: amen
1: be ni yori
2: amen
1: happy birthday and happy wedding anniversary loruko jesus e ma ra anu gba
2: amen
1: awon celebrant o wa loni
3: adedeji bola ni abule egba happy birthday to you
1: mary adenitan iyawo jagabam protocol ya se bi oba happy birthday to you mr suleiman Olatobosun ati Abiola Ilori happy birthday to you loruko jesus emi yin ma gun
2: amen
1: e de se bi oba
2: amen
1: bless apere ma gbo e mo ri bonu bo je jesus o ya gbagbara
2: amen
1: aye ma fohun
2: amen
1: wa de se bi oba
2: amen
1: jesus oluwa wa
2: amen
1: ya pade de facebook na go mejo ni asale lori youtube ati lori tiktok loruko jesus o ma ra anu gba
2: amen
1: ogo ra jade
2: amen
1: jesus oluwa wa
2: amen
1: ba n koju se ne kan fi da loju bayi

ìyọba wọ ọlọ́run lọ́lọ́run máa ṣe. Ọlọ́run lè ràn mọ́ kékeré sí ẹbí áńgẹ́lì rẹ láti ṣiṣẹ́ lóore. Ibẹ̀ nìkan bá ṣàmódì tó ń bẹ lórí àkẹta ìsàn bọ́jọ́ pípa bọ́jọ́ dé ọlọ́run mi. Ọlọ́run lè nìkan léwu àti gbò fún kára lẹ̀ yá gágá. Òun ló jẹ́ ní koríko ilẹ̀ dìde ooo. Ìra ilẹ̀ dìde. Nítorí ọ̀rọ̀ mi ọmọ yẹyẹ mi lùgbẹ̀rẹ̀ koríko ilẹ̀ dìde ooo. Bàmí, bí mo ṣe lọ, bí mo ṣe ń bọ̀, Ọlọ́run ìwọ ló yé.

0: gbogbo woli
1: bibo ajake pa ajake kan agbo ke pagbo were were ke pobuko
0: baba lola olorun 1930 olorun o keri won
1: iba olorun ba mi oba ri iro ala ka biese eledumare
0: olorun
1: mo se faya ti oba ni lalejo won je fonile
0: olorun baba mi o ba mi on dandele
1: Ọlọ́run náà la ma júbà fún torí wípé ìbá rẹ̀ gangan náà ló yẹ wá o torí pé ohun tó bèrè lọ́wọ́ wa náà ni wípé ká máa kí òun ká máa kì í. Wá kí Ọlọ́run dáwọn àárín kan orí Ọlọ́run bá mi ó sì máa wú. Ẹ mọ̀ pé orí Ọlọ́run náà máa wú orí Ọlọ́run máa wú bọ́n yẹn máa ń kí àwọn èèyàn náà ẹ rí i pé èmi gan fúnra máa ń kíra mi. Orí kì í dáa pọ̀ àwọn kan wà tó jẹ́ pé ìbọn ṣe wà yẹn ohun tí wọ́n nílò ju pé kí wọ́n kàn pé ìyá àwọn tán bá sì ní ìyá láyé kí ìyá wọn kàn kì wọ́n lórí kì ẹ rí bí ọ̀nà wọn ṣe wọn là. Kábíyèsí Ọlọ́run ọba mi tó dá ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn fọ́hún. Ojúmọ̀ rẹ ojú máa yọ̀ ní gbogbo bíkíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ yìí. A tún kì í kààbọ̀ sórí àkọ́tún ìtura ọ̀nà àbáyọ tó ní ọjọ́ ẹtì Friday. Ọjọ́ kọkànlé ní ogún oṣù kẹjọ ọdún
0: 2026.
1: A ní ṣe lásán, a ní báráyé fọwọ́ tí.

wọn sí ipa ọgbọ́n tó pera rẹ ṣàkíyèsí tó fẹ́ gbọ́n tó fẹ́ kẹ́kọ̀ọ́ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ojú kan náà máa ń wà bí omi adágún stagnant water àbí kí làwọn léèbò máa ń pè mo gbọ́ lẹ́nu èèyàn kan rí gbà kan ó ní bóyá stagnant water náà máa ń pè léèbò yóò dúró sójú kan bí omi adágún ẹ̀hàn pé mi ò fi bẹ́ẹ̀ gbé èèbò ń tèmi àmọ́ ibi tí mò ń lọ ni wípé ẹ nílò ìmọ̀ ẹ nílò ọgbọ́n ẹ nílò òye iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ǹjẹ́ mọ̀ tẹ́ ẹ bá wà mọ̀ ǹjẹ́ ẹ fi ìmọ̀ kún ǹjẹ́ ẹ fọgbọ́n kún ǹjẹ́ ẹ fi òye kún kẹ́ ẹ lè bá àtẹ̀síwájú dáadáa ni ẹlòmíì jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ó lawọ́ ṣùgbọ́n kò sí ọ̀nà tí ó fi fáwọn èèyàn dà àwọn èèyàn dẹ̀ ń rí bí èèyàn pàtàkì àwọn èèyàn dẹ̀ ń rí bí èèyàn gidi láwùjọ àwọn èèyàn dẹ̀ ń rí bí ẹni tó yẹ pé tó bá sun ẹkún lọ bá lọ́dọ̀ àwọn ò rẹ́rìn jáde ṣùgbọ́n òun gan fúnra rẹ̀ kò tí ì mọrú èèyàn tó ń gan jẹ kò fọgbọ́n sí owó tá a bá ní tá a bá lò lọ́nà tó tọ́ irú owó bẹ́ẹ̀ a máa ṣí lọ owó kì í dúró tẹni tí ò ní nǹkan ṣe èèyàn tó máa máa rí owó fẹ́ràn kọ́ máa pè òun ránṣẹ́ ni kì í ṣe kọ́ máa fòun ráre ọ̀pọ̀lọpọ̀ ló lówó lé tó ń fowó ọ̀hún ráre wọn ò mọ ohun tó máa fi ṣe kì í ṣe pé kò sí ohun tó máa fi ṣe wọn ní àròjinlẹ̀ àti ìmọ̀dé bẹ́ẹ̀ kí ló wá dé tó ò ní gbọ́ ètò ọ̀nà àbáyọ ẹ máa gbọ́ torí pé gbogbo ohun tá à ń sọ lórí ètò yìí ilẹ̀kùn ńlá tí iléeṣẹ́ rédíò mi ò lè sílẹ̀ òun làwa ń sílẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò torí tiyín làwa ṣe wà ń bí o àsùnmọ́jú àtúntí jíde ipa agbúdọ̀ jẹ́ káwọn èèyàn ó mọ ohun tó kàn láti ṣe òwúrọ̀ láwa o òwúrọ̀ sí lọ́jọ́ iṣẹ́ làwa fi ń ṣe nílùú awẹ́.

àwọn tí wá ti wà lórí TikTok jẹ́gi máa kí Abdul 47 ẹ ṣe ojú òní tí yóò máa bá wa láìkí ẹ̀ ẹ tẹ láìkí yẹn kó máa lọ sí àsíá ń bẹ̀ Sharks àwọn náà ti wà lójú òpó TikTok God bless you sir. Lucky Ogbotobo ẹ ṣe o àárín yín o ẹ ṣe ojú òní tì yín Mary Williams àwọn náà wà lójú òpó TikTok ẹ máa bó sí aṣẹ́aṣẹ́ ẹ bó Lion ẹ bó Tiger ẹ bó Rose ẹ máa bó fún wa ẹ máa bó fẹ́m sí ra ẹ dá sí mi lórí ẹ bó káàdì ó tún nìkan tó máa bó ẹ bó hàtì ní àwọn fìlà Michael Jackson ẹ máa bó ẹ bó sí lórí ẹ yẹ kó bó fìlà tí mo dé wá sílé agodo láàárọ̀ ẹ. Kida OTF ẹ ṣe o bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lápá bẹun ní wára wa ti àwọn tó wà nẹ́ka ti orí TikTok dẹ́ fi láǹfààní láti máa wò wá Damilọ́lá Ọládòkè ọ̀gá Damilọ́lá Ọládòkè ọ̀gá lòun náà gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ ilé ẹ̀wọ̀ ilé ẹ̀kọ́ kíkà láti pínísín tó fi di pé òun náà lọ sìn rúùlù kọpa Damilọ́lá Ọládòkè ní màá fi kọ́pà sórúkọ rẹ látòní lọ. Mo tún ráyọ̀ Adérúnkẹ́ òun náà wà pẹ̀lú wa láàárọ̀ yìí àti títí lọ pẹ́ aróyéhun ó sọ tún mo orúkọ fún mi aróyéhun òun náà wà pẹ̀lú wa láàárọ̀ ó dúró ti kọpa Damilọ́lá Ọládòkè àwọn ni wọ́n jẹ́ kẹ́ ẹ máa láǹfààní láti máa wà lórí TikTok. Dayo kujọ rẹ ló gbà lẹnu dùgbẹ Akinola tó ń gbọ́ tó bá tẹ.

0: bẹ́ẹ̀ ló ṣe olóògbé anigilájẹ́ àyìnlá ọmọwúrà lórí ètò ọ̀nà àbáyọ ní iléeṣẹ́ jordan 105.5 fm tòní ọjọ́ ẹtì friday òun náà lẹ́ ń gbọ́ o mc àwọ̀ ló kọ́ mi àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ ẹ̀jẹ̀ ń fa onímọ̀ ẹ̀rọ james adesina kí n fa àwọn wọlé mo fẹ́ fa àwọn wọlé ni n ì gbé wọn wọlé lọ́tẹ̀ ń fa àwọn wọlé nítorí ọ̀rọ̀ pọ̀ lẹ́ ẹ̀yin tẹ́ wà lórí tiktok mo ń kí sẹ́ ẹ̀yin tiwa ń tiwa ẹ̀yin lẹ̀ ń wò wá ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń lé náà ń kí yóò gbogbo ohun tá à ń sọ bọ̀ látàárọ̀ tẹ́yin náà bá ní àríwísí ẹ mọ̀ fi bẹ̀ a mọ̀ ká àwọn tó wà ní mídíà kíní wa wọ́n mọ̀ gbé sí mi létí ń bí ń sì mọ láǹfààní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ lady a plus ẹ ṣé o àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí tiktok cash out ẹ ti cash out ẹ bá ń bóró sí o cash out ẹ ṣé o àwọn náà ti wà lórí tiktok live jordan 105 fm náà lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa ń bẹ̀ yemi liz 2024 ẹ ṣé o kò ní bàjẹ́ fún yín o taibu liman god bless you àti anwin ẹ ṣé o àwọn tí wọ́n wà lójú òpó nù wọ́n ti ń tẹ láìka ń bo sí aṣẹ ẹlòmínà tó ti wà ń bẹ̀ ẹ ṣáà máa wà ń bẹ̀ ẹ máa bá wa ṣí ẹ máa bó lọ kó lọ fà tiktok live lórí jordan 105 fm lórí ètò ọ̀nà àbáyọ náà la wà lónìí ọjọ́ friday pẹ̀lú ẹ̀rí olúwagbèmílékè adébáyọ onímọ̀ ẹ̀rọ james adesina ti wà nílé agodo ẹ jẹ́ ń fà wọ́n wọlé. ọ̀tá ó sùn fọnfọn ni lágbára lọ àyìnlá ọmọwúrà ẹ náà ni onímọ̀ràn james adesina jó wọlé mo rí pé ẹ fẹ́ràn àyìnlá ọmọwúrà gan.
1: bẹ́ẹ̀ni àwọn orin tó yẹ kí a máa gbọ́ ní gbogbo ìgbà nìyẹn.
0: àwọn bàbá yẹn bó nílé sí òbí bá tiẹ̀ fún igbá ìtàn ṣe é lẹ̀ náà
1: ó tó pín. àwọn orin tó nítumọ̀
0: ẹ̀sùn ẹ kó ojúmọ ẹjẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ ẹ̀yin ni kì í ṣe é.
1: mo kí gbogbo wa èèyàn olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ ẹ̀yin tí ẹ̀ lè ṣaláìmọ̀ gbọ́ wa ní gbogbo ìgbà tí elédùà bá ti fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí ètò lórí ètò ọ̀nà àbáyọ ní jordan 105.5 fm. orúkọ mi náà ni kò yí padà james adesina dókítà ẹnjìníà prọfẹsọ orí ètò ọnà àbáyọ.
0: ẹ káàbọ̀ sá ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọdébìnrin léńjeléńje àwọn tí wọ́n ń pè jin zim níbi ìpàdé kan tí àwọn olówó ọlọ́rọ̀ àwọn èèyàn pàtàkì wà tí bàbá wa tó ní ìlú mélòó táwọn náà wà níbẹ̀ tí wọ́n bóyá àwọn ọ̀dọ́ àwọn fẹ́ béèrè lọ́wọ́ wọn ó dẹ̀ orí ọ̀fẹ́ láti dìde bèrèbèrè nígbà tó máa pe ẹni tí ọlọ́run gbà fún tó lówó lọ́wọ́ bilionia tó ní ìlú mélòó wa ní tóní. irú ìwà yìí ǹjẹ́ ó máa ń gbé èèyàn báwo ni mi mọ bí mo ṣe lè gbé kalẹ̀ dáadáa báwọn náà ṣùgbọ́n ẹ jẹ́ ń lò báyìí pé irú ìwà tọmọdébìnrin ń wù àwọn kan yìí wípé jẹ́nzí ni báwọn ṣe máa gbọ́n lóòótọ́ bàbá òun náà dá lóhùn pé kó má pè àwọn ló ní tóní kó má gbé ayé àwọn òyìnbó tábà dẹ̀ máa woro ọmọ bẹ́ẹ̀ yóò jẹ́ ọmọ yorùbá kí lẹ lè bá wa sọ sí.
1: ṣe rí tí a bá ti sọ àṣà àti ìṣe wa tá a bá ti sọnù irú àwọn nǹkan báyẹn ni ó máa ń wáyé nínú ẹ̀dá tí ọlọ́run dá tó dáa jùlọ òun ni ẹ̀dá yorùbá nínú àwọn èdè àti àṣà tó sì rẹwà jùlọ tó dáa tó ní ìrẹ̀lẹ̀ ju gbogbo àṣà lọ tó wà ní àgbáyé òun ni èdè yorùbá àti àṣà àti ìṣe ti yorùbá a rí pé tí a bá ti kàwé àkàjù most importantly àwọn ọmọ wa tá a bá rán lọ sí òkè òkun láti lọ kàwé bóyá láti bí primary school tán kàn láǹfààní tán kàn gbọ́ pé wá nìkan ni wọ́n gbọ́ nínú èdè wa èdè abínibí wa tí wọn kọ́ àṣà yẹ tí wọn kọ́ dáadáa irú àpẹẹrẹ rẹ̀ náà ni a ti rí yẹ a rí pé kí ọkùnrin kó mọ dọ̀bálẹ̀ kó dọ̀bálẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní prostrating aṣá ilẹ̀ yorùbá ni ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń buyì fúnyàn kò wá jẹ́ pé torí pé mo ti lówó lọ́wọ́ mo ti ga mo ti jẹ bákan pé mi ò ní lè dọ̀bálẹ̀ mọ́ aṣá yorùbá ò fun wa ni ori ofe ye pelu gbogbo opo ola to ba ni iwe to ka wo wa do bale ni o ko de wa kin se pe oba nikan ni a ma yesi awon oba ni kokko la ma yesi o en ta ba ti pe eni ju wa lo agba leni yi
0: asaju mi daye
1: o saju mi daye o ni opolo ju mi lo o tun ni agbara ipo amo soyan di agbalagba eni ele jomode bo ipo to ti wa wa ko wa so di agbalagba fun apere nisin ki yan fi yan kan se gomina abi ko fi ki eyan kan ko je minister ki won abe ki won fe baru eni be so tori pe mo julo abajo je classmate ki won ma ba soro anyhow o ti fi ipo ati ola o ti fi ju mi lo o le ni boya e lo ba n gbe arakunrin yen o ma so mi da arakunrin
0: e ba
1: e ba ju sibe tori pe ipo to wa o ti fun ni agbara eyi o ye ko je bi arikogbon fun awa ara ile ti a n gbo lowo pe ko si iye ibo iye iwe ti a ba ko omo wa e je ka ko omo bo se ni irele ni ibi gbogbo je ka ko omo wa nipa asa
0: ati ise wa
1: en to je arakunrin to ni o ki n se yoruba won ki n se yoruba ibo ni won
0: omobinrin mu ti en so
1: ibo no en to ti e correct
0: ni to tun correct e gan ki n se yoruba
1: tori pe won ti ba won awon ore won awon billionaire egbe won yoruba po ninu won so awon gan ti ko asa ati ise yoruba to ba pe bi omo ibo bi titi won ni o sese kan ma correct re tori pe ton ba ji laaro won ma nse ki baba ati ya won ni baba mi how are you won ma nse abi kan ti e fi ipa gan kan fi ji baba won fi nse re
0: ni won je gbaju gan
1: won fi nse re awon ori
0: bi ese
1: e wa wo ta ba si wa kuro ni orilede Nigeria abi ta ba fi asa wale ni ilu oyibo káti ẹ sọrúkọ ọkùnrin tó lówó jùlọ Elon Musk a rí pé Elon Musk ẹ lè pè ní Elon Musk kò ní bínú torí pé àṣà àti ìṣe wọn ni pé you call by the first name orúkọ àkọ́kọ́ lẹ fi pèyàn àbí orúkọ bàbá ẹ lè fi pè é ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn gan ni Donald Trump Donald how are you ọmọ kékeré gan lè ní Donald how are you yẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà
0: Amẹ́ríkà
1: jàre yóò sì sọ pé I'm fine kò ní rí bí nǹkan tí ò da ṣùgbọ́n ṣe rí àwùjọ tí a bá wà òun ni ó máa ń determine ìṣe wa àwùjọ tẹ bá wà ní àwùjọ àwọn tó jẹ pé àwọn àwùjọ tá ń pè ní corporate settings ṣe ń gbọ́ mi ní corporate setting yẹn Mr. náà máa ń lò Mr. Donald Mr. Trump wọ́n máa ń lo Mr. Tony náà máa lò wọn ò ní pẹ nìyẹn lórúkọ torí pé ó ṣe é ṣe kẹ́niyẹn kó mọ̀ bàlára mu ó lè jẹ́ èbó ó ti wá di Nàìjíríà nínú ẹ̀jẹ̀ ó lè má bàlára mu so nítorí náà a gbọdọ wa professional níbikíbi tí
0: a
1: bá ti wà ìyẹn lórí ọrọ arábìnrin yẹn
0: ẹ ṣeun ojú òní ti yin. ẹ jẹ́ wájú ẹlẹ́ẹ̀kejì sí yín torí àsìkò ẹ rí i pé mò ń mú lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì ni ẹlẹ́ẹ̀kejì rèé gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nípa ètò ìṣúná àti ọrọ̀ ajé tẹ́yìn náà dẹ̀ ní ìmọ̀ pa dáadáa lórí ọrọ̀ ajé ilé wa tá a bá wò ó láàrin ọjọ́ inú ọ̀sẹ̀ náà ni bóyá ọjọ́ kẹta báyìí àbí I think ọjọ́ Wednesday òun náà ni ìròyìn náà jáde wípé sìmẹ́ǹtì tá a fi ń po yẹ̀pẹ̀ tá a fi ń ṣe búlọ́ọ̀kù bíríkì tá a fi ń kọ́lé ó ti wà ní ₦15,000 báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń pariwo pé sìmẹ́ǹtì gan wọ ₦15,000 ilé wọn igbá ṣẹlẹ̀ àwó ṣẹlẹ̀ ṣùgbọ́n báyìí ₦15,000 bẹ́ẹ̀ bá mara tú báàgì that's ₦30,000 nìyẹn ipe kan fẹ́ fi ṣọ́ọ̀fù àwọn ibìkan ẹ̀fẹ́ rẹ́bì kan èèyàn ti ná ₦30,000 owó òṣìṣẹ́ wà ń bẹ ṣùgbọ́n ní àsìkò báyìí kí la lè sọ wípé ó fà á àti pé ǹjẹ́ a lè yọra wa kúrò nínú gbogbo wàhálà ta kóra wa sí lórí cement mo o cement o won o se epo na ko ba cement ni abi ba o
1: e seun lori ibere ti bere ye fun ayin ara le ati eyin te wa lori TikTok ti e n wo mi lowo lowo bayi nipa ibere ti won bere ye e wo se ri nkan ti a n pe nkankan ni owon gogo yen inflation inflation ohun ni nkan ti o fa ti price owo cement ti o fi lo soke o de se se ko je pe a mo ra cement eyokan ni 30,000 naira bo se n lo yi mi wa modun ti o je o bo se se ko je pe yo ri be eyin ti e ba n wo pe ise teacher le nse e wa n da wo cement jo en dajo kolon je ko ye le pe o to ba si ti pe tan kolon je ke boya cement 200 le fe ra abi 500 le fe ra kolon je ke te le 100 gan ra ninu re abi ke ri 50 ra tori inflation ohun ni o fa ati pe igba ti awon to n iru ile ise Dangote ti won ma soro awon ati awon kokan ton tun nimo dada won so pe awon owo ti won san fun ijoba owo VAT owo tax owo gba owo awo ton san lori awon nkan ti won produce ye ohun ni won cost le ori price ti won ta cement iye ton gbe fun awon ti won ra lopo ti won tun ta ti a le pe ni major distributor ko to 15,000 naira ṣùgbọ́n tán bá máa fi gbé fáwọn yẹn káwọn yẹn tó sọ pé wọ́n fẹ́ múvù ẹ̀ àwọn náà tún láwọn owó tán àwọn owó tán máa tún san fún ìjọba yẹ́ra ń díẹ̀ so àwọn owó yẹn ni ó jẹ́ kí owó cement kò wá dé lẹ́fù torí ẹni tó gba license distributorship òun náà máa fẹ́ jèrè kò ní ṣọ́ọ̀tì ó á fẹ́ jèrè gidi so ìdí nìyẹn tí owó yẹn tó fi lọ sókè báyẹ ẹ wá gbọ́ o kò wá sí ọgbọ́n tá a fẹ́ dá sí torí pé orílẹ̀-èdè nàìjíríà la wà a sí ní uk a dẹ̀ sí lamẹ́ríkà tó jẹ́ pé o lè wo pé owó símẹ́ǹtì ti lọ sókè ọyá ẹ jẹ́ ká kóra wa jọ ká lọ protest pé ó ti lọ sókè o kán bá wa gbé wá sí 5,000 naira mi ò tí ì rí pé irú ẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà torí pé nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé kí nǹkan má lọ dáadáa a mọ̀ faramọ́ torí pé elédùà ó dá wa dáa ju
0: àwọn
1: òyìnbó lọ àwọn òyìnbó wọn ò lè cope bó ṣe wọ 15,000 yẹn wọn ò ní lè cope fún 24 hours wọn á ti lọ protest eget ìjọba a dẹ̀ ti fi a ti introduce nǹkan tó ń pè ní subsidy ṣe rí àwọn tó ń fún wa ní democracy títí táyé máa fi parẹ́ wọn ò ní yọ subsidy kúrò nínú àwọn nǹkan kan ó yẹ kí subsidy kó wà nínú cement bẹ́ẹ̀ ni kò yẹ kí a máa ra cement ju tó bá máa pọ̀ jù bóyá 3,500 naira tó bá pọ̀ jù ni 35 ó yẹ kí ìjọba kí wọ́n lè gbé bóyá bíi 95% kó jẹ́ subsidy pé àwọn ni wọ́n máa fowó sí
0: wọ́n
1: yọwó gidi kúrò lórí ẹ̀ kọ́ máa bá wa sán ká lè rí ilé gbé ká lè kógó ilé náà kó tún lè
0: wálẹ̀
1: a lè mọ blame àwọn landlord tí wọ́n fowó sówó ilé a lè blame wọn because ilé tó kọ́ àwọn náà fẹ́ jèrè ilé yẹn kọ́ tó kù láyé gbọ́dọ̀ ti fẹ́ rí 50% àbí 30% owó ilé owó tó fi
0: kọ́lé
1: tó bá ń gba owó kéékèèké lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé ilé torí ẹ̀ ni a fi máa ń sọ lórí ètò wípé ṣe rí ẹni tó bá ń produce òun lọ̀gá ẹni tó ń consume ẹni tó ń produce lọ̀gá ẹni tó ń consume producer òun ni Dangote òun produce gbogbo nǹkan tá a máa nílò òun ló máa determine iye tó máa tà òun náà ló máa determine bẹ ṣe fẹ lù
0: lẹyìn gan ṣe fẹ tà àwọn alágbàtà
1: òun ló máa determine ẹyin fẹràn kẹ mọ consume kẹ mọ jẹ kẹ mọ rà ṣùgbọn àwọn olówó wọn máa ń ṣẹdá nǹkan ni wọn ṣẹdá nǹkan àbí kí wọn ra nǹkan lọpọ kí wọn máa tà fún mẹkúnnù mo ṣe ń sọrọ yìí àwọn kan sì wà tó jẹ́ pé kán máa ra ráìsì dìdíkàdìdíkà kan orí ẹ̀
0: náà
1: ó ti mọ́ wọn lára wọ́n rí bíi pé ká rà á lọ́pọ̀ the wasting of money ṣùgbọ́n ká kara keke
0: kamara die die die die
1: nkan to da so a le blame awon to nta cement pe awon ni won fa a tun le blame ijoba na tori ijoba ilede Nigeria ijoba to da gidi ni emi feran ijoba won mo feran ijoba ilede Nigeria tori pe awa na won feran won nta ba feran won o ye ka ti ma complain ka ti ma protest pe awo bread gan ko ye ki bread family size ye ko ye ko koja 200 naira
0: mo ra oni 700 naira ara sin kan mi
1: 1200 mo ra lana 1000
0: ara sin kan mi
1: 1200 ni mo ra lana so sugbon mo ri pe afaramo MC Rawo ma je ki n paro fun e owo nbe lo lede gan owo gidi sori iye ton ta apo cement ni Benin Republic awa la n supply won awa la n supply Togo awa la n supply awon ga an gbe cement lo lome Ghana gbogbo e o cheap to ba lo ra cement ni Benin Republic to wa si Nigeria wa tun jere ju pe wa kan san custom duty ni wa o ma jere lori e pe ko ra ni Nigeria lo stress ni kan ni o toro cheap awon ijoba ye won gbowo le pupo owo ati taja ni awon ilu ye opo to owo ati ta oja lati seda o nkan ti awon eyan nilo ni bibai
0: because
1: agency ti poju o ma gba ile won agbele won agbele won agbele gbogbo awon nkan baye ni awon to ni ile ise to da ile ise le awon to lopolo to mo isiro awon accountant awon economists awon experts won no ma fi sinu isiro ti won fi determine pe price buy ohun ni ki cement ko je
0: ah ibe te gbe ba lo ni aro yi inu mi o dun si dada e seun onimero James Adesina opolo yan ni doba ko ni pa wa lo si ti danilo ko la ta fi tu gbogbo ele pere pere laaro e je n fese rajo mo bo

0906000 0903 3529 0906000 3529 fún onímọ̀ James Adesina tí wọ́n fi bá yín tàn mọ́lẹ̀ sí ayé wà fún yín láàárọ̀ yìí torí lẹ́yìn tá a bá ṣètò ilé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátù láǹfààní àti pàdé nù ṣùgbọ́n kó tó di pa wà lọ ẹ láǹfààní láti pè wá kẹbèrè béèrè lórí bẹ́yìn náà ṣe dolówó dọlọ́lá àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe àwọn tó ń jà rìnrìn lọ́kàn yín tẹ fẹ́ kan bá yín tàn mọ́lẹ̀ sí tẹ́ fi rọ́nà àbáyọ ẹ lè pè wá náà sórí ètò gbogbo yín pátá náà láàdálóhùn lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì kó tó di pé onímọ̀ James Adesina wọ́n wà bá wa fẹ́ lójú bákan náà ìdánilẹ́kọ̀ọ́ yóò wà lọ́la gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ta máa ń tẹnumọ́ ìyún ni wípé láti wá kẹ́ ẹ wá kọ́ ẹ̀kọ́ àwọn ohun tẹ̀dẹ̀ lè ṣe ní yàjó yàjó tí ò mọ̀ bí owó bí ọlá bí ọ̀rọ̀ fún yín tẹ́yìn náà mọ̀ gbé lè pawó tẹ mọ gbé ọfíìsì yín tó yẹ pé ẹ wà lọfíìsì lẹyìn tẹ bá ti parí gbogbo àwọn nǹkan tọga kó síwájú yín tán àbí tẹyìn gan tó yẹyìn lọga iléeṣẹ ara yín ẹ ti parí àwọn nǹkan tó yẹ ti irú tẹ fi jókòó tẹ káwọ gbéra ẹ mọ trade ẹ mọ ṣoríṣiríṣi ọpọlọpọ nǹkan tó wò mí ò tún fi máa wọlé iyùn lájọsọ láìpẹ ìmúbọ.

0: àwọn tó wà lórí TikTok ẹjẹ́ tún kí yín bẹ̀rù precious okoji god bless you ẹ ṣe o chacha 68 god bless ojú òní tìyín àti chacha ẹ máa bá wa tẹ̀ ẹ́ sí àṣà o john olayemi 378 god bless you ogbona christop ẹ ṣe o goldcrest past ẹ ṣe o ojú òní tìyín khalid jordan 27 ah mr khalid inú god bless you long money owó tó gùn ẹ sẹ́ndì owó ohun sáwa náà bí o àwa fẹ́ owó tó gùn o torí tó wó èèyàn bá gùn dáadáa long money god bless you lórí tiktok fb lórí tiktok you can't stop me you can't stop okay wọn fi mean si you can't stop lórí tiktok ẹ ṣe o nígbọ́kú ara wa ajid ododo dami larry 76 àti nc ẹ ṣe o àti moro gieze god bless you aléyàn lójú òpó ẹlú ẹ káàárọ o.
1: Ẹ káàárọ̀
0: ma.
1: Ẹ káàárọ̀
0: ma. Yes ma.
1: Iṣẹ́ ìlú.
0: Ọlọ́run ló ń bá wa ṣe. Orúkọ yín àti ibi tí a ti ń pè.
1: Olúwa tó yìí.
0: Láti bọ̀.
1: Ẹṣẹ́ lórí ọ̀rọ̀ cement wọn sọ ní àárọ̀. Ẹ kọ́ bá wa tọ̀tù síjọba nínú nà. Nígbà táwọn ará òkè òkun bá lè máa sọ sí ṣe. Kí ló ṣe wá ní Nàìjíríà? Náà lè ní sọ sí ṣe lórí cement. Ẹ bá wa bẹ̀ wọ́n.
0: Ó dà.
1: A lè dúpẹ́ lọ́nà wa ní púpọ̀ tọ́lá. Tí wọ́n fẹ́ wá bá wa tún ṣe
0: yìí. Wọ́n ti bá yín ṣe.
1: Ọlọ́wà túbọ̀ fún wọn lókun àtágbára torí a ti gbìyà lọ́nà yìí pọ̀ jù. Wọ́n bá wa ṣe kó jẹ bá wa bẹ̀ wọ́n. Kọ́ má tún kówó jẹ bí ìta àkọ́kọ́ wa àkọ́kọ́ tán ní kán ṣe. Bí ọgọ́rùn-ún ọ̀nà ló yẹ kán ṣe. Ìdá kan ṣopere that is wọ́n ṣe ní short place. Wọ́n bá wa parí eléyìí. Bíríìjì yẹn kán ṣàánú wa.
0: Bíríìjì
1: yẹn tá a bá máa gùn bá ìṣẹ̀lẹ̀ ro máa ń bá mi.
0: Ẹ ṣeun. Mo fẹ́ràn ohun tí ìyá ọ̀hún sọ wọ́n ní wọ́n kí wọn pé wọ́n ti ń ṣe ọ̀nà púpọ̀ ṣọ́lá ní dáadáa. Ẹ jẹ́ lọ polówó ọjà mo ń padà bọ̀.
2: Abuleba, una dey crave that ogbonge Naija food wey go make una lick una finger. Make una come Iris Iyabasirat Amala now. Amala lover, this one na for una o. Enjoy our hot amala with begiri and ewedu with correct ogbufe and assorted meat wey go burst your brain. And you no finish there, we get pounded yam, ofada rice, bottom pot jollof rice and ewa agoyin. Wey dey taste like say na for house then cook am. Yes o, we get fresh bread too wey dem just comot for oven wey dey hot wella wella. Why you go settle for anyhow food when you fit chop correct? We go fill your belly and we fresh for Abuleba. Make una visit Iris Iyabasirat Amala for 13 Santos Avenue, Abuleba, Lagos. For sweet and correct food, no just the thing am. Call now, make you place your order. Make you call us on 0808-878-0109. Iris Iyabasirat Amala. Taste the difference. Love every bite. 13 Santos Avenue, Abuleba. Call 0808-878-0109 now.

0: vacancy, vacancy, vacancy. The post for a caregiver is needed here in Lagos. Applicants must be experienced in caregiving and not less than 18 years to 35 years old. If you're interested, send caregiver to 081-4968-1341. Again, 081-4968-1341.
1: He's funny, he's spontaneous, he's the billionaire comedian. Lagos, are you ready to experience the true spirit of comedy? The Mario Experience 6.0. What's my name? Happening live at Terra Culture, Victoria Island, Lagos. The Mario Experience 6.0. Date 13th of September 2026. Red carpet 5 p.m. Showtime 7 p.m. The Mario Experience 6.0. Featuring your favorite A-list comedians and artists. Tickets regular 20k, VIP 50k, gold table 410, 1.5 million naira. Platinum sponsorship table 3 million naira. For table reservations, partnership and sponsorship, please call 0911-340-5951 or email mariofuncomedian@gmail.com. The Mario Experience 6.0. Come experience the true spirit of comedy.
2: Your favorite tunes are just a click away.
3: You feel it?
2: Jordan FM. Listen now and turn up the volume.
4: Igi poni bolu to kato figi omo gbegbedu Jordan 105.5 FM ko baliye jo otunu we royin ni ikoni Jordan 105.5 FM o ba le gude bi eye iji.
5: Ati balẹ gude bi eye idi laaro toni e kaaro e ko ojumo o ojumo re ojumo ayo ojumo igbega ojumo idunun fun emi ati yin o oni na ni ojo eti. Eti, ba wa ti gbogbo un rere wa fun wa loni. Dakun dabo ja feyinti ka je gbogbo ire ose owo wa o. E tori pe o ni lojo eti a je un rere ohun gbogbo ohun ayo lagbare ledumare. E ka aro ni gbogbo bi kibi te tin lanfani lati ma ba wa pade bayi lori otun inu iwe iroyin lori ikanni alalubarika Jordan 105.5 FM. Anki wa wipe atuku amojuba arawa. Ati jomba abo lato ojo aje. Oni ina ni ojo eti. Kabi esi ele dumari fu ori ofe ati anu. Ele eti ofifun wawo. Adupe kwe okun. Eyo lufe wa bubu. Nan laki la aro yi. Eka aro sa. Eka aro ma. Eka aro bubu enyi ti wa. Nile. Eja ma uwa nu awon wero yin. Gege bi wanshe sin nyon. Kine win la aro to ni. Eri olu agbe mileki. Adebayo loru kote mi. MC rawo yina reo. Agbalagba omode ti npe egbe baba e loko awon ti won je ke ma lanfani lati ma wo mi lori ero aye lo jara e wa nbi mi pa apa abo la wa ori TikTok na le ti lo anfani lati lo ma darapo mo mi nbe o ibi te yin na o ti ma fi arewi si yin ati like te mo gbo si asi alapa beun e je ma kida mi lola oladoke ati Abdulrahman Adeyemi awon ti won wa pelu mi laaro ire Peter Olaniyi ona ni moju ero pelu Razak Adejare na lajo wa ni ile agodo laaro toni iwe royin the nation na ni ma ti kokko bere kika iroyin mi laaro yo latari bi are orilede wa Nigeria Bola Ahmed Tinubu baba ti soro lana o ana ti se ojobo nibe na ni won ti soro si eniti o je igbakeji are tele ri orilede Nigeria iyen Atiku Abubakar lori oro ti Atiku so wipe bohun ba ipada di are loilede yi bo mo orilede Nigeria bo ba idibo fohun eyin ewo ma ba yin da subsidy pada gege bi o se wa tele o ele na ni won salaye o wipe Atiku ele to je omoye ninu egbe oselu African Democratic Congress ADC ohun na lo ti ni e fokan bale lori oro iranwo ori epo ma da pada be na lo je wipe a ma kowo le a bi se awon to ye ka se papa lori oro epo robi oni ohun o se gini owo da owo ran ori epo pada gege bo se wa ti gbogbo o mo dun ti o mo dun gbangba sugbon are Bola Ahmed Tinubu ta ba ti da lohun pe aimo kan lo yo won lenu aimo kan lo yo won lenu e Fatiku le je o mo wi ori gege na ni are Bola Ahmed Tinubu mo enu lana o nigbati won ni aimo kan mokan ati ni afokan si ati aimo ohun teyan se ohun gege na ni da Atiku la mo won ni ko mo bo se nse be na no je pe ogbo to nso yi se on to kanun gege bi oro yi se njade lati nibi ti eni ti o je gomina ipinle osun ademola adeleke ile to se abewo si are bola be tinubu iyen ni ilu abuja nibe gangan na loro na ti jade o ti are bola me tinubu ti ni aimo kan mokan o lo ma nse atikun ti e pelu oro to nso wi pe bo ba idibo fun wo to mu di are lorilede nigeria yen lodun 2027 oni e wo o da owo ran wo ri epo pada gege bo se wa oro ponu wero in the nation laaro toni e lo gba change iroyan wo e ba lekun rere laaro yi lojobo ana ona ni gomina ademola adeleke ti ipinle osun ran ni won lo sabewo si are ile orilede nigeria iyen bola metinubu ni ile agbara lohun iyen ile olokuta ile ti amo si aso rocky to wa ni ilu abuja o adeleke lo lo sabewo na pelu iko akoworin re lati fi imoriri han lori aseyori ile to se nibi eto idibo gomina
3: awesome
5: to waye ni ipinle osun eleyi ti won se ni opin ose to koja o ja iseju marun din logban on ayogele vi re lawo ni ni olubadamoran pataki lori oro eto abo ruri badu alakoso igbimo isakoso ipolongo re senator le oyewunmi ogbeni sunday bc olori awon osise gomina akinleye kazim ati okan lara awon mo ile igbimo asofin ipinle osun bamidele salam kete ti adeleke ti wonu asoroki lo ti gba odo are tinubu lo lati se pade idakongo nipa lati dupe lati se ohun to se pataki ati lati dupe fun bo se faye gba alafia lati ko edibo ele to gbe wole to gbe wole fun sa keji yi to waye ni ipinle osun nibe ni adeleke ti fi iwe eri ele ti ajo eleto edibo inec gbe fun lojoru ose ti o ninu ose yi iyen ti won fun ni ilu osogbo ele to fi han are latari abewo re oni bi gege bi iwe iroyin se wa tesiwaju the nation na lo nse alaye o won ni adeleke lo gori idibo gomina ipinle osun ele to waye lojo saturday ojo ke dogun osu kejo pelu ibo to le ni ida million kan ewo iyun lo wa nu wero yi won ni kete ti adeleke to se abewo si are tan gaga na ni gomina ademola adeleke tun sabewo si minister foro ilu olulu ile wa fct iyen some wike balogun ilu abuja na nu olori gbogbo won mo nle ilu abuja won na ni oni kokoko wike ni tanu tani kolekun oni emi ni tani oluwa ni jemi na ademola adeleke is as a lazy gomina en e ma kaabo oni bi wi o se dodo wike o won na lo je pe gẹgẹ to ko lodo are na lo ya ojusi wike pe wike o mo ni wa ki oni o gẹgẹ bi akọwe iroyin wike lere olayinka oun lo gbe awon aworan abewo na soju opo ayelujara re lati fi to gbogbo awon eyan leti olayinka je ko di mimo pe adeleke lo safihan iwe eri re pelu wike na wike ori ni won ti buwa lo emi ni gomina saakeji bayi ni pinle osun won ni ademola adeleke o lo fi iwe eri ele ti ajo inec ti won fun o fi ran wike na pe wike mo ti ko lodo are bayi are mu koko lo fi han mo ni wa fi han won na ni o aja ni koja nle oba ka ma se ka biyesi foba o mo ni won ki ona ni o won ni ademola adeleke gomina ipinle osun o sabewo si are bola metinubu be na lo gbe iwe eri e lo fi lo han wike you know wa ninu iwe iroyin laaro toni o e ba ekunrere ninu iwe iroyin the nation ajo eleto idibo orilede wa nigeria labe isakoso bola metinubu won ti so pe apapo owo ti oludije kokan ninu eto idibo odun 2027 eleto nbo lona yo na ko gbodo koja billion 190 titi de ati adorin le ni edegbeta oje iyen 571 billion naira kò dín ní olùdíje mẹ́rìndínláàádọ́jọ eléyìí tí wọ́n ti ń gbáradì fún ètò ìdìbò àpapọ̀ ilẹ̀ nàìjíríà eléyìí tí ọdún 2027 tó ń bọ̀ yóò kọ́lọ́njọ́ bá wa láyò lẹ́yìn tí àwọn olùdíje sípò ààrẹ àti gómìnà ilé-ìgbìmọ̀ asòfin àti asòfin eléyìí tó fi mọ́ ti ìpínlẹ̀ àpapọ̀ owó tí olùdíje kọ̀ọ̀kan yóò ná òun náà ná ní ìbámu pẹ̀lú ìwé òfin ìdìbò ti ọdún 2026 eléyìí tí wọ́n ṣe àtúngbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje 19 káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń gbáradì tí àpapọ̀ owó tí ẹnì kọ̀ọ̀kan yóò ná kò gbọdọ̀ kọjá ₦10 billion àwọn olùdíje sípò gómìnà 17 127 tó ń díje láwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ní wọn kò lágbára láti ná ju ₦3.3 billion lọ fún ètò ìpolongo wọn o abala 92 nínú ìwé òfin ètò ìdìbò tuntun èyí tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àpapọ̀ owó eléyìí tí àwọn olùdíje sípò ààrẹ yóò ná fún ìpolongo ló jẹ́ ₦100.90 billion ní ₦190 billion àwọn olùdíje sípò gómìnà yóò ná ₦180.90 billion o gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà ìyẹn àwọn àjọ inec tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ìpínlẹ̀ 18 nínú 34 ni ètò ìdìbò yóò ti wáyé o àwọn ìpínlẹ̀ bíi anambra bayelsa edo èkìtì imo kogi ondo àti ọ̀sun ní ètò ìdìbò kò ti ní wáyé o nítorí pé kò tí ì pẹ́ tí àwọn ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ ṣe ètò ìdìbò tiwọn inec kì wá tún sọ pé 2027 ní ètò ìdìbò tí a yan ààrẹ tuntun àti ilé-ìgbìmọ̀ asòfin yóò wáyé nígbàtí ètò ìdìbò sípò gómìnà àti ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yóò wáyé 2027 gẹ́gẹ́ bí 92 ìwé òfin ètò ìdìbò eléyìí tó ń tọ́ka sí iye tí òfin gbà olùdíje kọ̀ọ̀kan láàyè láti ná lásìkò ìpolongo ètò ìdìbò lẹ́yìn tó yà tò sí èyí tí wọ́n ti ń lo tẹ́lẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe o wọ́n sì ní ọ̀nì kíniwín olùdíje sípò ààrẹ olùdíje sí ipò ààrẹ wọ́n ní wọ́n ọ̀nà tó ₦10 billion fún ìpolongo olùdíje sí ipò gómìnà wọ́n ní wọn kò lè ná ju ₦3 billion lọ fún ipò asòfin ₦500,000 ni olùdíje kọ̀ọ̀kan yóò ná àwọn olùdíje sípò asojúṣòfin kò sì gbọ́dọ̀ ná ju ₦80,000 lọ olùdíje tó bá fojú sọ́nà fún ipò asòfin ìpínlẹ̀ kò gbọ́dọ̀ ná ju ₦100,000 lọ ẹ wò wọ́n kàn sí gbogbo ẹ̀ lọ́nìí kíniwín lẹ́jẹ̀wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn àjọ inec wọ́n tún ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn àjọ icpc gẹ́gẹ́ bí wọ́n jọ gbé ọ̀rọ̀ náà jáde látàrí eléyìí tí ìwé ìròyìn the nation tó gbé jáde láàárọ̀ tòní ẹ lọ gba change ìròyìn ọ̀hún o ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́.

0: ẹ̀wọ́ ṣe rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó bá ìpadà di ààrẹ ní sáà kejì lọ́dún 2027 mo mọ ohun tó wà lọ́kàn rẹ̀ kí ni sọ fún wa wọ́n ní ẹ̀wọ́ ààrẹ ó gbé àṣẹ àti àṣẹ orílẹ̀-èdè nàìjíríà ilé àṣẹ tó wà nílùú àbújá yóò gbé padà wá sí ìlú èkó wọ́n ní ìlú èkó náà ni ó wàá padà wá di olúùlú orílẹ̀-èdè nàìjíríà tàlẹ́ni tó sọ̀rọ̀ primate ayọ̀ délé òun ló ń sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní o ẹni tó jẹ́ àgbàlagbà àgbáòye nínú ìjọ tí wọ́n pè ní inri evangelical spiritual church òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìyẹn primate elijah ayọ̀dẹ́lẹ̀ náà ni bàbá yìí ló ń sọ̀rọ̀ wípé ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín tí ààrẹ bọ́lá ahmed tinubu bó bá padà di ààrẹ tó jáwé olúborí lọ́dún 2027 wọ́n ní yóò dá olúùlú ilé wa padà sílùú èkó tó jẹ́ pé tán bá ti kéde rẹ̀ pé ààrẹ bọ́lá ahmed tinubu òun ló jáwé olúborí o òun ní ẹ lọ kọ́lẹ̀ bàbá yìí ló sọ̀rọ̀ yìí lójú òpó x níbẹ̀ gangan náà ló fi sí o nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó x rẹ̀ ó níṣẹ́ rí ààrẹ bọ́lá ahmed tinubu àfojúsùn rẹ̀ láti jáde fún ipò ààrẹ fún sáà kejì lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc òun náà ló jẹ́ wípé bó bá padà di ààrẹ lóòótọ́ tó jẹ́ wípé wọ́n ti yàn án wọ́n sì kéde rẹ̀ wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu bàbá ó ṣe kíni wọ́n ó gbé olúùlú ilé wa wọ́n ó gbé sí agbègbè ẹ̀pẹ́ tàbí lẹ́kì tàbí ibikíbi nílùú èkó ẹ wò ó ẹ jẹ́ lọ polówó ọjà à ń padà bọ̀ ká pawó wọlé mò ń tẹ̀síwájú nínú ọ̀túnúwé ìròyìn ẹ kú kalẹ̀.
1: ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀ orúkọ mi ni ọmọba adédèjì adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí a ò ní wáyé asán o kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541 àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí ọlọ́run kọ ilé ayọ̀ fún òun ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀ kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí ilé iṣẹ́ ti ń báni kọ́lé báni ralẹ̀ tí wọ́n sì ń báni ta ilẹ̀ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́ Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Tedola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o kì í ṣe inú omi kódà kì í ṣe inú ìrà rárá bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀ àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College Ìlàró Polytechnic Lafarge Cement àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí anílẹ̀ nílùú Ìbàdàn Abẹ́òkúta Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties wọ́n ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀ ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o pábánbarì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ gbogbo sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀ gbogbo ilẹ̀ wa ló ní sea of o àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o a ó bá yín ra ilẹ̀ a ó sì máa bá yín kọ́ lílọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ní ni o gbogbo awon ti won ba wa do wa sijere po ni won kun sara si wa pelu idunu wi pe ile ise Shefa Homes won fi gboro jeka an se land banking investment joint ventures ye JV property consultant property management developer building engineering property and filling ati bebe lo oga ni kun laujo okuta ile ise Shefa Homes and Properties di gigi araba ati gi aloye gbogbo eyin ti e tun nilo ile lati da oko si tabi fun ohun osin iyan agriculture and animal farming e mada mujino ile ise Shefa Homes and Properties ne ma lo ti won ba yin wale sibi to da bi oko ba jina ilaki ko awa ki ba won hera rara de bi pe a hera ti o lomo ninu o iwo na darapo mo ogoro eniyan ti won di onile donile lodo Shefa Homes and Property e le pe sori awon number yi 0806 514-3581 le ko si 0806 514-3581 WhatsApp wa ni 0912-238-8541 0912-238-8541 head office wa ni 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Leko
2: website wa ni
1: www.shefahomesng.com pelu Shefa Homes and Properties ile kiko di rorun nile yi
3: bi ori eni ba ma gbe ni agbe alawore ko ni Shefa Homes and Property ojulowo ile ise to nfi ni lokan bale awon agbegbe to da na nile si ti owo re ko ti gani lara awon ti won ti ba wa do wa sejere po lo le royin Shefa Homes and Property an ba ni raile atun ba ni kole awon agbegbe ti anile si ni wonyi o ti owo re ko ti gani lara mojo daniel
4: everyday
3: 0806 514-3581 tabi whatsapp
5: this is the sweet and it's about to get all funky today great music and fantastic teams in
3: 0912-238-8541 0912-238-8541 Shefa Homes and Properties Ogani Ejo
6: Otunu Weroyin ni ikoni Jordan 105.5 FM o ba le gude bi

Gómìnà, gómìnà kan ló ń sọ̀rọ̀ láàárọ̀ tòní, ìyẹn gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevuori. Òun náà ló ti ṣàlàyé onípa iye tí ń gbà lóṣooṣù. Ó ní owó oṣù òun ò ju 503,000 ẹ má dà mí lórí irú àwọn owó pọ̀ wọ́n ní oye tó ń gbà lóṣù nù ó ní iye oṣù owó tó ń gbà lóṣù nì gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ yìí níbi fọ́nrán fídíò kan eléyìí tí wọ́n kalẹ̀ ní agbègbè Asaba níbi tí ìpàdé kan ti wáyé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Asaba náà ló jẹ́ olúùlú ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe lálàyé gómìnà ló ní ṣé ẹ wá rí ẹni tó jẹ́ akọ̀wé fún ìpínlẹ̀ ọ̀hún òun àwọn ń gba 900,000 naira lóṣooṣù ó ní kẹ́ máa wò èmi ò gbowó púpọ̀ ó ní kódà ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ó ń gba 1,000,000 naira ó ní gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe lálàyé o ó ní ẹjẹ́ ń sòótọ́ fún yín gbowó púpọ̀ 503,000 ni mò ń gbà 500,000 bóyá 3,000 naira ló gorí ẹ̀ báwọn ó ṣàṣà pé àbí 3,000 naira ló gorí ẹ̀ 500,000 àti 3,000 ló gorí ẹ̀ ó ní iye tó ń gbà nù gómìnà ìpínlẹ̀ Delta ìyẹn Oborevuori òun náà ló sọ̀rọ̀ láàárọ̀ tòní ẹ lọ gba chínjì ìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní ẹ jẹ́ kí n mú àwọn ìròyìn eléyìí kí n jó mọ́ o kó tó di pé a lọ sí ojú òpó lẹ̀ ká ṣe ní kókòkò wọ́n ní gbajúgbajà òṣèré orí tíátà kan èlé tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀pẹ̀bẹ́ òun náà ni ó ti sọ̀rọ̀ síta o ó ti ṣàlàyé nípa ìlera tí òun náà tí òun bá fínra báyìí ọ̀pẹ̀bẹ́ tóun àti olóògbé Babatunde Omídínà Babasuwe tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà ayé olóògbé náà ó ṣàlàyé nípa àìlera rẹ̀ fún Kúnlé Àfọ́ọ̀dù ìyẹn gbajúmọ̀ òṣèré tíátà ilé tó ṣàbẹ̀wò sí láìpẹ́ yìí ọjọ́ ọ̀sẹ̀ yìí ni Kúnlé Àfọ́ọ̀dù gbé fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ọ̀pẹ̀bẹ́ sójú òpó YouTube rẹ̀ tó sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé sọ̀pẹ̀bẹ́ ló ti wá gbẹ báyìí ṣé pé ọ̀pẹ̀bẹ́ rẹ̀ àrí bàbá ẹ̀ mọ̀ nígbà tí ọ̀pẹ̀bẹ́ máa sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ọ̀pẹ̀bẹ́ jẹ́ kó di mímọ̀ pé àìsàn tó ń ṣe òun ó ti lé ní ọdún kan eléyìí tí òun ti wà nínú ìdìbò láìsàn òun ò tó sì sọ pé ọ̀pọ̀lọpọ̀ owó làwọn ti ná tó sì jẹ́ pé àwọn òun fi ń tọ́jú ara òun ó fi kún pé kí ẹ̀jẹ̀ yan ebo ìlágbára ódà ó ṣe àṣàlàyé wípé òun wà lórí àìsàn ẹ má jẹun sí pé lórí ìròyìn láàárọ̀ ẹ lọ gba chínjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní gẹ́gẹ́ bí eléyìí náà ṣe jáde wọ́n ní ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra tẹ àwọn afurasí mẹ́rin kan tí wọ́n pa ọ̀rẹ́ wọn látàrí ọ̀rọ̀ ilẹ̀ wọ́n fẹ́ gbà lórí ilẹ̀ bóyá yìí wá wọ̀ mọ́ wọn lọ́wọ́ òun ni wọ́n bá ní wọ́n yanjú rẹ̀ ẹni tí wọ́n sì ni wọ́n pa yìí ni wọ́n pè ní Kelechi Madu lórí ọ̀rọ̀ ilẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wọ́n ní arákùnrin àwa ọ̀kadà kan alùpùpù òun ni wọ́n mà ní wọ́n rí òkú rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní wọ́n bá ní inú àgbàrá ẹ̀jẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ jẹ́ ká fi ọmọ àwọn mẹ́wàá náà tán jẹ́ afurasí eléyìí tí wọ́n ní wọ́n ń ja ìjọba lólè ní ojúnà Coastal Highway wọ́n ní wọ́n ń fọ́ gbogbo àwọn irin nkankan oríṣiríṣi òun náà nìṣùgbọ́n ọwọ́ ti bá àwọn mẹ́wàá afurasí ẹ já lọ sókè lọ́nkà lọ sójú òpólẹ̀ torí àsìkò wa 09063352 òun náà lójú òpó tẹ bá sì ti pè wá ẹyí rédíò yín lọlẹ̀ orúkọ yín àti ibi tẹ ti ń pè kẹsì bá wa ṣe ní ṣókí ṣókí ṣókí ìtẹ bá fẹ mú bẹ ẹ já lọ sókè lọ à ń padà bọ̀.

0: ofe gege ati wa nbe ilu e karo
1: enu
0: e karo sa
1: irawo agbalagba
0: e karo baba
1: oro yin ni daru
0: ami sa
1: ile je dada o ni baje o
0: ami
1: o oje o ni gugu omo nigeria la wa so asa si ori o awe anje sa anje sa ilo ni gugu ara la abi an gba awe lo ni gugu ara la je sa re
0: ami o ami o
1: sagboro run oruko mi ni afaru olorun lati aje gasla
0: afaru olorun e karo sa
1: eja e karo adura won gba
0: ami
1: iro gugu ara ojo ni o nigeria o bo si run
0: ami o
1: e agboro run seri aro ti atiku nso se ngbo mi sebi ngba ta ti kun campaign ni 2023 nkan to na so ngba na ni pe ko ba ti wole owo yo so sijin koda obi gan so nu campaign ele keje se ba ti ku ri se 5% ori ijoba wa to ba so jo o na ni nigeria do ni se bo o be si ni lokun mo na ni ni mo le awon na ta gugu na ro ba gugu e de o na na lo ku mi ka won ni gugu nigeria o do ko ti presidency
0: da
1: bala le ba ni ko de ga la ro ni je o de be
0: o to e ma se pe
1: be ni epe ko awon o ku ati wahala da wa yi emi ti mo so ro yi mo ti le 70 se ngom
0: e ba se pa pa pa
1: ni no aye ko se e o do sha ni gugu wa
0: ami sa
1: ni ga ti mo so yi e o do wa o da yo
0: ami sa
1: an ba yi bo
0: e seun ba mi afa ero olorun lati adiyan elo e ka ro
2: Hello.
0: Eka ro ban soke.
2: Eka ro Ade Ade lati Ayobo.
0: Mr. Ade lati Ayobo e ka bo sa.
2: Awon Yoruba do ma po we kan won ni eni te ya ba tun ti ma jarun pali.
0: Iyan ko pa bo lori ni.
2: Eh eh. Se ti ba ko ba ko jo won ko wa tiku ba se mo pa tiku ta nko yo ti lo se APC ri. Ti baba yen pe wi pe yen APC e je mo nte se e ma gba mora. Ndé o ipe je mo pe gbogbo la faye ko ko bo wa owo Nigeria ko wa ko ti ri ko popo ko le ni owo yen popo ko ko me ko se ni oro atiku ko te fe jo ko gbeti ko le de be lo ke ele keji ki mo fe so owo ni oro awon NFL awon oni football wa minister for sport o ye ko ri ti oro NFL ko ibi ti oro Nigeria football lo yi o le ju o ye de mi o da ko ti se minister for sport to wa nbe yen ti o se lu la mama se ni gbogbo won lo ko papo gbogbo awon to represent wa won ni fun omi nkan to ye ko fun won bo pri jo o ni nkan gbogbo to ko fun won fun gbogbo awon eyan wa to soju to ye ko fun nkan gbogbo eyan won yanju e awon eyan o te se dada awon eyan wa o te dada nitori pe won o se so fun won o won gbogbo ibi ti oro football Nigeria gbede na under 17 awọn bi tọ́ǹda 17 dé àwọn tá à ń ta kọ́ọ̀kù tẹ́lẹ̀ ó ní pé ká máa lọ mọ́ ẹ gbogbo nǹkan ti dojúrú ká máa tún ní ọ̀dà 17 ẹ rí gbogbo ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ ni àwọn tí wọ́n lọ rì sínú omi mínísítà tó wà fún ètò ààbò ó yẹ kí wọ́n ṣe àwọn life jacket ní gbogbo ibi tó mi wà life jacket àwọn èèyàn tí ń kú jù níbi omi ọ̀rọ̀ orí omi yẹn àwọn èèyàn ń kú jù kí láti jàkẹ̀ tí ọ̀pá èèyàn kí wọ́n máa gbé mọ́ra tó bá ti wà lórí omi wọn lé fún wọn ní kú kí ṣe náà wò wọ́n
0: rán
2: gbogbo ibi tó fẹ́ wà pátápátá ó yẹ kí wọ́n ní àwọn èèyàn síbẹ̀ triple defence
0: kó
2: ọ̀pọ̀ nípa fún wọn.
0: Ẹ ṣeun sá.
2: Ẹ ṣeun.
0: Yẹ sá Adé láti Ayọ̀bọ̀ ẹja máa ṣe kéékèèké. Ẹ káàárọ̀ mà.
3: Ẹ kú ètò.
0: Yes ma.
3: Nìkìlẹ̀ sá Adékunlé láti fẹ̀sọ̀
0: wá
3: yes sir gẹgẹ mo ṣe sọ lánàá ọrọ atiku atiku kan yọra ẹ lẹnu ohun tó sọ pé o máa tẹ ntc ẹ ṣe ń yàbọ kíbi tiẹ ló pe ọmọ nàìjíríà ọrọ tó ń bá lórí òye wọn dá sọsídì padà àlá tí ò lè ṣe ni dẹni lórí ọrọ ti bàbá adeleke wọn ní ó lọ kí bàbá tinubu o tó dáa ló ṣe kí ló tún kan ṣòwò rẹ láti máa sọ̀tọ̀ kú sọ sí bàbá yẹn ṣe kí tinubu ò bá pílánù peaceful election ṣé wọ́n rò pé lè succeed bẹ́yẹn ni kì í ṣe pé bóyá ó tẹ̀ lọ wọ́n ti dìbò kọjá ó dẹ̀ lọ dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́dì wọ́n ti sọ pé apc làwọn ń ṣe kó tó di pé ìbò wáyé pé àwọn kìnnì kí o ṣe olóṣèlú o ṣùgbọ́n à ń gbọ́ ròyìn kí ṣòwò rẹ ṣọ́nu ẹ̀ ó ti lè sọ̀rọ̀ jù then nípa ti bàbá pastor tó sọ pé tinubu máa dá capital padà sí ìsàlẹ̀ ṣe rí agbalaga o ken so ro beyin ton ba ti ri o le kon gbadura ni pa eni awon kan ton so eni ti won le ti gbogun ti Tinubu so ke ara won ni mi o mo mi ran to ni pe agbalaga ma ya bi ni ki ya nu so ko le kon so eni ti ta o le kon gbadura ti leyin ni mo ki oro akoko ti mo kokko fe so mo ki oro madam dita sadepure leyin ni pa prophet to ko to ka ma so gugu e ni gugu gba se dojise olohun ni won o jise olohun I ma gugu oro to ma so gugu gba o ku die ka to won ma ta christian loju je ko wa ta gugu christian loju je we gugu ona ta ri e ti ta ri awe o ku die ka to ki baba e won ma dira won eku ku die ta to e keji nipa atiku o so pe o lo je ti won ko gbo baba labere automatically gbogbo won mo gbo se n pa eyan mo alara nipa gbo se fun Abiola na ni timu but ti investigation ba tin se lori oro crime won ki n touch our prominent people lori oro crime to ba sele ni o ki n je tari di oro
4: Kati wa so po fe ribe ida won baba ina na ni Tinubu eni wele se ko wele ni won lo jo para won jare pastor la wa na won won ye ikini ko yi ma fi oro iran iran ki won ton ri won yi ma fi daluru daluru niyan ko da bo se en to wa ni north na so yen si oro daluru niyan iran ti won ri je pe anybody le ri ran ko para le jare ko je gba yin ti so ko ma ba wa onigbagbo loju je o awon je n ko tokoto an ti daluru onko jo para won obe ki nu ko agbalagbo o ba ti wa fe ribe yen be atiku to ro pe 1999 la ti wa ni o kon fe wa gbe wa ngogo e ma da so si bi pada kan le dibo e kan je niyan ta ko to lori oro to ni elaja ke ta won yan so awa ara ilu la je bi laja ke to e lo iteku e lo ona totowo e lo ona odun abuja gbogbo e ni laja ke ti wa nbe àwọn tó wà nbẹ wọn ò ní fún ẹlòmíì ìgbà míì wọn ò ní pe wọn bá pe ẹlòmíì ò ní gbà níjọba nìyẹn àwọn ni ká yẹra wa wò jáde ẹkú ètò.
0: Ẹ ṣeun sá Tomidola láti Ìkọ̀tún 09060335 ẹ káàárọ̀. Ẹyí rédíò yín lọ lẹ́yìn ẹ káàárọ̀.
5: Akíní yín lọlẹ̀ ẹ̀lú ẹ káàárọ̀ sá ọ̀dára mọ́lá láti rí orísun bá rí ẹyà yọ̀bọ̀.
0: Ẹ káàbọ̀ mà.
5: Ẹyà ẹ̀sà ẹ̀pọ̀ ètò nípa àwọn tó lọ yọ kínní máa ń wò tó ń ṣe ní lẹ́gọ́tò kàlàbalẹ̀ ní sẹ́jà sí. Irú àwọn tí wọ́n mú bẹ́ẹ̀ yẹn ó yẹ kí ìjọba fi wọ́n jófin jẹ́ níbi tó lọ ń ta àwọn orin tó ń jí yẹn sí kó lọ mú wọn nídìí àtàwọn tó ń jí àtàwọn tó ń tà fún yẹn kí ìjọba kọ́ ṣe ìdájọ́ tó tọ́ àtẹlé tó yẹ fún wọn. Jẹ́ nípa àwọn tọ́lọ́ntọ́ ń rì sí omi tó ní ń gbé lọ yẹn kí ìjọba kọ́ ṣètò life jacket lẹ́yìn ìjọba ṣètò life jacket tí gbogbo àwọn etídò kọ̀ọ̀kan kọ́ wá kọ̀ǹkọ́ ṣe iye ó ṣàmà ní iye èrò tó yẹ kí àwọn ọkọ̀ yẹn gbé ọkọ̀ tó bá ti kójú iye yẹn lọ kí wọ́n mu kọ́ yan àwọn ọlọ́pàá báwọn agbófinró sí etídò yẹn náà à ń bá yín bọ̀
0: Hello, a caro. Yeah, I could do more going out with a thing. We
6: were
0: at your by a cabo, sir.
6: You're dancing around with you, you're anyway, you're dancing.
0: I'm going.
6: Yeah, I want to get girls, Africa. I don't call, I want to walk off.
7: ogreda gogire na won tun lo awon good ingredients on our 20 na gugu won ba e bo se ko won eje na ari zo do da gugu won e ko resign to ba de ro ibo ni won de so ara won ti resign for nigeria mi mo oju ti won roju ti rara gugu won pata mo be are wa tinubu to do ni pe won ba ni government asoro gugu go pere yo kon yo gugu kon be ko ko ero mi si be I think you not know what that was
0: a eshun eshun ajoba lati tube elo e karo e karo sa
8: mc
0: present sir
8: inshallah afia lati jeta mi get mi pe won ni mi le wole lati jeta
0: eh ya ero po loju la
8: wole le ni
0: e ra sir
8: eh omeni benjamin lati ju station
0: e karo sir
8: e le ku e tayo ku atoto nu
0: yes sir
8: ara meji to be da si oni nipa ti atiku to ni o ma da so si pada se o fi gbe mu ni awon mo nigeria ni nigba to kan pe ni 2002 gbogbo papa gbogbo awon to contest papa papa na bi so si campaign pe o ma yo so si o wa da to ko fe da pada nsin se o fi pe awa gbagbe abi awa go bi ti e I'm sorry to say o wo le jọ yen o kan yin jan para ni ko si be to ba wole le baba e lowo inu yara e lowo so nipa ti ayo de le Elijah bi ki le nko ruko e baba ye o ti o ye kan gbe o o ye kan gbe ka re se ko so fe ma da Nigeria ru nipa oro e do ko ri lo shake ibo ni ta lo ti ja lo fi ran awa na gbugbu ara ta so ina wa ta na e prophet and prophetess ni gbugbu wa oye tabe se ran to pa ma da iluru o ya kan re se e olu se ku so to ma so se agbalagba won la won ni oju agbalagba ile agbalagba won yanu to ba te je prophet to wuri ran to se gbe to gbo ma ri ran rada rada ko ma so ku so nkan to le da iluru to le cause ogun
0: e seun sir
8: lati ogun wo ni capital ti wa ni abuja capital ti wa ni abuja se bayi awon mo mi tan awon mo tan to bi ni gba yen elomi ti di gan pantin elomi ti di gan ma lati gba yen
0: ẹ ṣe
8: ọmọdé dáńtọ́ kápẹ́tà padà
0: ẹ ṣe ọmọdé mi
8: ṣe ìṣọ́kú sọ nìyẹn o
0: ẹ
8: bá sọ fún pé kó ṣọ́tọ̀ pẹ̀lẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ máa ní kán wá gbé alọ́pàá tìlúbúlà bú jáde kán wá gbé kán àlẹ́ ìpè ní ló máa gbé jántóló.
0: ẹ dàṣà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àsìkò tí ń kọjá ẹ ló ẹ káàárọ. ẹ káàárọ sà.
8: Ilé àti iná ní gbèsè. Lẹ́yìn pa ti látẹ̀kẹ̀ kan tó ní tó rì sínú omi. Ká tó o bá ti wọ̀ ọ́, kọ́ máa jẹ́ kán wọ ọkọ̀ ojú omi yẹn. Kọ́ máa jẹ́ kán máa gbé ju èrò tó yẹ kí ọkọ̀ kọ̀ọ̀kan gbé lọ. Ṣé yé wa?
0: Ẹ ṣeun sọ.
8: Kọ́ bá ti gbé ní òfin fún wọn. Ẹ tó bá ti kọjú òfin yẹn, kọ́ sì látẹ̀ ìjọba
0: ó ní wá ọkọ̀ ojú omi yẹn bẹ́ẹ̀ ni torí ẹ̀mí àwọn èèyàn àmì sà lórí ẹ̀mí ò láàárọ̀ bá ṣe ń dà sójú omi ó pọ̀ ìròyìn yẹn ti ẹ̀ ń pọ̀ lẹ́nu lọ́lọ́ ẹ̀lú ẹ̀kaàárọ̀.
8: ẹ̀lú ẹ̀kaàárọ̀ o.
0: ẹ̀kaàárọ̀ sà.
8: ẹ kú iṣẹ́ o ọ̀nà àwọn máa fún yín ṣe o.
0: àmì sà.
8: alhaji balogun ló sọ̀rọ̀ láti santos labúlé ẹgbà.
0: ẹ káàbọ̀ sà.
8: ẹ kú atótó mi gbogbo ọ̀rọ̀ tẹ ká náà la gbọ́ dáadáa káti ẹni tó tọ lórí lóòótọ ṣé táìmù ló yẹ kó mú jáde ṣé kọlì sọ pé ó mọ̀ràn sọ nìyẹn bí àṣà kọlà tó kọ bífọ́ di ọdá kọlà tó jẹ́ pé ìjọba tí ọlọ́wọ́ akọ ìjọ tó bá gbé ibi tó bá ti rí èrèkúrè tó ń rí tó ń sọ̀sọ̀kúsọ káàkiri so bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì lórí ti àtìkù kó lọ́jọ́ kó ara ẹ̀ jẹ subsidies come is come implementation rẹ̀ ló kù kí gbogbo owó tí bàbá bá release fún wọn government and app. Kanṣu ṣe a máa ń kọ́ ṣiṣẹ́ kó gbọ́ àríṣẹ́ rẹ̀ tó bá ṣe. I rest my case bó ṣe rí ni.
0: Ẹ ṣeun sá, ẹ ṣeun bá mi. 09063352.
9: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ pé gbọ́dọ̀ mi bàjẹ́ lágbára ọlọ́run.
0: Àmì mà.
9: Mi ti ṣàdéṣọ́lá kọ́ ẹ̀wọ̀n láti gbogbo nílùú Ìkòròdú.
0: Ẹ káàbọ̀ mọ́.
10: epigenita.
0: Yes, ma.
10: Sheri akoko sheri on prophet yen inu ti emo kon to ma sele lo to no ani na ni muslim ni na o to je pe nkan ti ori to ma lohun ri awon sheri ti awon boko haram yi pe awon le awon mo eyan ton le mu to le ba lo fit won awon ri yen eh iye wa lo be se wa ri ti atikun ti won inu ti emo kon to nse won iko se ko le wo ko pe kon le gbe wa mora abi ba o ni wo wa pe o da kini awon foju wo pe e je ki baba ba se o ti ma je lo ti wa di fun wa ka ma wo ko
11: and today we'll be discussing
10: sa baba ide nti baba ile yin a o de da bayi o nkankan se wa ri ti oko oju mi mi mo kon to sele o emi mo kon to sele ko ma ko ni won ba bi baba e se so en to ba ti ko ju kini lo ko ma ti ti na access ni ewa du nkan to ri ti le wo nkan to ko jade ah ewa te kan te tin so bu fo ba ya ni abiamo ani abiamo o se yan eh like seran pa je badanu kini odo abi pa je danu to do
0: ekwesun ama mi eseun ya eseun eseun o lagbara awon royin un gan ma nse ru ba yin elu e karo
10: e karo pa kweto
0: yes ma
10: akoson kan bi akosola ati animoso
0: e kabo ma
10: awon to da fun mi yen ni agbara kilo de ro pe pe to yin

0: Hello.
1: Hello.
0: Hey, Carol.
1: Hey, Carol, sir.
0: Yes, ma'am.
1: That's what somebody are your boy. Yeah, that I'm gonna look to pay.
0: A couple.
1: If I want, Baba, primacy, I your daily, but to first of the duty. Baba, you have a theory, Coconut, Power Lady in Nigeria. She know you have a racism. Come as Badura. Nobody in control that come as Badura for the local and Jackie Kimmy and the Wassim. Nobody get for the KGN only. I'd rather come as you really did, you know what?
2: Nípa ọ̀rọ̀ prophet is a prophet ilé mi náà fẹ́ dá sí. Tọ́básòsì ló fẹ́ sí kán sọ fáwọn fẹ́ sòsìlú. Tọ́básòsì àbí nǹkan tẹ́ rí tọ́mọ lọ pẹ́ rí. Ìjọba ò lè fẹ́ kápẹ́tà ò lè padà sí Lagos. Kò sí ṣé ẹni tí bàbá mi ò ní lọ́kàn tẹ́ lẹ́yìn rí kò ṣeé ṣe. Ẹni yẹn ṣe tó wà lọ́kàn nìyẹn. Bí o kápẹ́tà ti fẹ́ tó padà sí Lagos ìyẹn kan èkejì ìjọba tí ó wà lóde lọ́n kó dùn àdúrà ní ká máa fi hàn ìjọba ìlọ́wọ́ kọ́ lọ jẹ́ ká ṣàṣeyọrí nínú ẹ. Nítorí nígbà bá ta bá ń sọ pé ebi ń pa wá ebi awá gbọ́ kí nǹkan oko nǹkan oúnjẹ kó wá àwa tá à ń ṣe àjọ ṣé ẹ fẹ́ ká máa fẹ́rú ajé ni a fẹ́ ká fẹ́rú fóònù ẹ fẹ́ bá ń pa fóònù náà òrùkọ àti ṣe àgbẹ̀. So we'll go to Rini.
0: Yes, sir. 09060003352. Last caller. Hello. Ìyẹn fún ti ọ̀túnúwé ìròyìn tààrọ̀ tòní adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ́ wà lójú òpó TikTok ti iléeṣẹ́ Jordan 105 FM. Tẹ́ bá ti lọ sí ojú òpó wa ńbẹ̀ láǹfààní láti mọ darapọ̀ mọ́ wa ńbẹ̀. Gété tèmi bá ṣe gàyà tán náà lẹ́ láǹfààní láti gbọ́ ètò tourism gbogbo àwọn ìlú tẹ́ mọ̀ tẹ́ ti ń gbọ́ tẹ́ fẹ́ mọ̀ nípa àwọn orí ètò yẹn lẹ́ ti gbọ́ láàárọ̀ yìí. Kí n dúpẹ́ lọ́wọ́ Adégòkè tí ó jẹ́ kí ẹ láǹfààní kọ́pa Adégòkè. Mo ti ní màmá pé kọ́pa nísìnyí kọ́pa Ọlágòkè jàre òun ló jẹ́ kí ẹ láǹfààní láti mọ wò mí lórí ẹ̀rọ TikTok. Bákan náà náà ni mo kí Abdulrahman òun náà wà pẹ̀lú mi ìyẹn Adéyẹmí Abdulrahman pẹ̀lú Damilọ́lá Adégòkè títí ọjọ́ ajé tá tún láǹfààní láti pàdé. Adúpẹ́ lọ Peter Olaniyi Razak Adéjàre ẹ̀rí olúwàgbẹ́milékè Adébáyọ̀ lorúkọ tèmi MC ìràwọ̀ yìí náà rèé akéwì jẹ́ gbogbo pèdèpèdè àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ títí ọjọ́ ajé àtẹ̀mí àtẹ̀yìn a máa rajé jẹun wà lónìí dé bá wa ọ̀gá wa ti wà ní ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wà ń bi ẹ kí wa.
3: Ẹ kààrọ̀
0: ẹ jẹ́ ìgbọ́ Yorùbá
3: ọmọ Èkìtì pọ́nbélé lè mí.
0: Èkìtì kéde àwọn ni wọ́n ṣètò lẹ́yìn tèmi bá ṣe gàyà

ọlọ́ àti àbọ̀ ẹ á da á sun wọn lágbára ọlọ́run gbogbo tó bá lọ ṣe mo máa yọrí sí rere ni ẹlẹ́kọ̀ọ́.

0: Hallelujah. Ogo ni fun Olorun loke orun ati ni aye alaafia lati oni lo mo so tele nuruko Jesu owo ti ma so irin ajo odun kan di odun me dogun ma omo lowo loruko Jesu ninu aye awon omo re ko jona da gbogbo owo ti ma waste akoko omo owo ti ma ra omo niye ti ki je omo tokan lati se loju ojo owo na nu aye awon omo re loruko Jesu ko jona owo ti ma pa kadarada owo alalupa ida parada ani su parada o ni ye igbadun parada o de ko owo ti ma pa kadara omo da siradara dare dede jakujaku ti ya ti baba ori ti nu won de ma baje owo ba si je loruko Jesu o ya ko jona ninu aye awon omo re gbogbo owo ti ma so mo de ari sunkun ari banuje ari po se to ti wonu irin ajo awon omo re to ti gba kokoro lowo re loruko Jesu owo na ku jona owo ti ma so omo de eru owo ti ma mu ko mo ma sale je owo ti ma mu ko mo kawe suma kan to ma ba laarin awon omo to mu gbo loruko Jesu ina ju owo na owo ti ma so mo pa mo sinu yara e ri awon obi kan bi awon omo kan won kawe looto suma awon yan jade nu ile owo kan lo so pe kan mo jade won wa so si e won lo re won ni nkankan tori Yesu fe pa nu ogun won owo ti ma pa nu ogun omo ti ma pa ara won won mo so bi woli oluwa owo na nu aye awon omo re ko juna gbogbo owo ti ma gbese ti o le tuma lomo lowo awon kan ti o le rowo lori e awon ja ti o le je nkankan fun awon eyan ti o ne bi ti o lara ti o ni nkankan ile omo barin nitori ko mo ba arugolo loruko Jesu ina ju owo na mo pa ni ase ore wo lo nbo mo re rin to fe ba ye je olorun pe won niya gbogbo en to wa nu rin ajo omo re lowo lowo okunrin ni obirin ni ore ni lo je to je pe o le su fe lo lati so omo yen di ari banuje ari sunkun fun won loruko Jesu mo be angel oluwa lowo e o ya ko le je si ko ya omo ato mo re isele ti o sele ti mo fi ni jo se mo ki isele yen ko sele mo gba omo re lowo okoko loruko Jesu lowo okene won aye ti ma so ologun omo di idakuda ti ma fa aye omo yin le loruko Jesu aja omo re gba lati oni lo ide ati owo ogun ton sise mo serere laye awon omo re ko jona adua re ko gba lori won ke se korin ope ni oruko Jesu gbogbo eyan mo te so jobi loni oruwa ko gba adua fun e oni seku ogun oni bori yin iran oni oni se lori yin o bi omo re ba nse jobi loni oni sunkun lori e lai pe o gba loyin ayo lori e gbogbo eyan mo te so jobi yen ororo ti mo se laye oluwa dale yin lori be ni ko ri o Jesu oluwa wa amen kila fe fi gba adua loni na ni pe o ni ohunkohun to wa mo je mo duro fun omo wa omo gbagbo la bi akoso iji to wu ko ma ja se e mo pe awon iji kan ma ja laye ti wa de mo wo me pe o ti tan ikanu awon mo te ro po ti tan fun la wa je sugbon olorun ra wa pada kun ipade awon abi amo odun ma ni agbara october la ma to pade nitori conference awon alufa cc sugbon mura le tori olorun yo lu adua yen fun omo re awon iji kan mo dibe sun omo to je pe yesu mama mo gbe iji yen wa ki obi le sori tinu yesu mama mo gbe iji yen wa ki aye omo le ni apa yesu mama mo gbe iji yen wa ki irin ajo omo le poluku musu oluwa ni so fun o pe ohun kon to wu ki satani ma se ara to wu ko ma da ohun ta ti ko ni wi pe yo da fun omo re ohun ta ti ko ni pe omo re o se rere ohun ta ti ko ni wi pe yo omo re o goke ohun ta ti ko ni pe iran won o se ohun ta ti ko ni pa awon omo re ni pe won ni lari ohun ta ti ko ni pa awon omo re ni wi pe laarin egbe won won tayo won o se rere won o ga ko si si irugbin kankan tabi owo kankan oro odi kankan egun kankan ti o fari ajo omo re seyin mo riran pa omo re o ga mo ri pe won o goke jagbon ti we Isaiah 54 verse 10 jagbon to so yes
1: nitori awon oke nla yo se lo
0: nitori awon oke nla yo se lo
1: a o si se awon oke kekeke
0: a o si awon oke kekeke ni
1: sugbon ore mi ki yo fi o sile
0: ore mi o ni fi o sile
1: be ni emi ki yo si se maje mu alaafia mi ni ko
0: be mi a maje mu alaafia ibi mo fe lo ni mo kan kan mo bo ti wule ki ijo ja to koke shindi maje mu olohun yo wa pe na ma re ore olohun le ye lori won anu olohun le ye lori won owo olohun le ye lori won ohun tolohun ti pelu fun won yo se ibi to fe mu de won adebe ohun to fe so won da won da ohun to fe kan je won aje imole won ma tan ogo won ma fun won adebi giga won de ni seru laye mo beru mo olorun wa laye sibe oni ki awon oke nla mo sidi yen pe ko si sele na to ko ni to le sele olorun wa pelu awon omo won yi anu olorun sise nu aye won ileri olorun wa laye won olorun ma gbe won ga ari dun ni won aje won de bi ari ko se omo ti eyan ma fi yangan olorun yo si won owo olorun du sibe anu olorun wa sibe mo je mu oluwa wa sibe mo wo eji tabi awon sele to nsele yen ipenu olorun o le yi pada anu olorun o le yi pada awon omo yen se won ma rogun won won ma ga won ma gun sókè wọn máa jẹyàn ó gbàrúyìn ayọ lórí wọn mo fẹ kẹ já gbàdúrà ẹ porúkọ jésù lẹkan ọlọrun jẹ gbàrúyìn ayọ lórí àwọn ọmọ mi olúwa jẹ gbàrúyìn ayọ lórí wọn fààyè gba ìṣẹlẹ tí ó mú ìròyìn ayọ wá ìṣẹlẹ tí máa fi gbàrúyìn ayọ lórí àwọn ọmọ mi mo dárúkọ wọn olúwa yóò ṣẹlẹ èmi ò fẹ sunkún lórí ọmọ èmi ò fẹ gbàrúyìn ìbànújẹ o ìṣẹlẹ tí ó mú kí gbàrúyìn ayọ ìṣẹlẹ tí ó gbé wọn ga ìṣẹlẹ tí ó sọ wọn di ńlá ìṣẹlẹ tí ó pò kìkì wọn ìṣẹlẹ tí ó mú kí ìran wọn ṣẹ ìṣẹlẹ tí ó gbé wọn dìde ìṣẹlẹ tí ó catapult wọn sókè ìṣẹlẹ tí ó sọ wọn di ọba ìṣẹlẹ tí ó sọ wọn di olórí ìṣẹlẹ tí ó sọ wọn di òmìnira àti akọni láàrin àwọn ẹgbẹ́ wọn olúwa yóò ṣẹlẹ̀ sí wọn ẹ gbọ́ àdúrà tó olúwa ní kẹ gbà yìí wà á porúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run yọ̀ǹda àga ìdarí orílẹ̀-èdè fún ọmọ mi àga ìdarí orílẹ̀-èdè mo gbà fún àwọn ọmọ mi lórúkọ jésù mo gbà fún ọmọ mi lórúkọ jésù mo gbà fún àwọn ọmọ mi lórúkọ jésù wà á mọ gbàdúrà mo jẹ̀mú tí gbogbo ayé ń sìn mo jẹ̀mú tí gbogbo ayé ń fẹ́ rí mo jẹ̀mú tí gbogbo èèyàn ń fẹ́ àánú tí gbogbo ayé fẹ́ràn olúwa yọ̀ǹda ẹ̀ fún ọmọ mi wà á porúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run ti ń tan ìràwọ̀ ti ń tan ní òṣùpá tó ń tan ná oòrùn tan ìmọ́lẹ̀ ògo àwọn ọmọ mi mo jẹ̀ wọ́n wà lẹ́yìn mo jẹ̀ wọ́n ṣẹrú ó ní ìràwọ̀ ju ìràwọ̀ lọ olúwa jẹ́ kí ìràwọ̀ ògo àwọn ọmọ mi ó tayọ láàrin ẹgbẹgbẹ̀rún èèyàn láyé láàrin àwọn ẹgbẹ́ wọn fún ọmọ mi ṣe nọmba wà wọ́n ní eré tí ajá bá fi gun ọdún sá ìrìn fàájì ní fẹ́ ṣe bíbélì wa sọ wípé ní ọjọ́ wọn ni ó ní ẹni tó ń sáré ẹni tó wà lórí ẹsẹ̀ ẹni tó ń fẹsẹ̀ rìn yóò lé wọn yóò bá wọn yóò fi wọn sílẹ̀ wàá pé olúwa jẹ́ kí ọmọ mi tayọ láyé ìrìn àjò wọn kó yá olúwa jẹ́ kí ọmọ mi ó dìde olúwa jẹ́ kí ọmọ mi ó rìn olúwa jẹ́ kí ọmọ mi ó fò olúwa jẹ́ kí wọn sáré jẹ́ wọn tayọ jésù olúwa wa àmì lórúkọ jésù ọmọ rẹ yóò dìde ní orúkọ jésù ọmọ rẹ yóò rìn ní orúkọ jésù ayé rẹ yóò sáré ní orúkọ jésù ayé wọn yóò fò láàrin ẹgbẹgbẹrún ènìyàn láyé níbi gbogbo tán ọmọ rẹ bá wà ìfàmúyàn nọmba wà olúwa dálé wọn lórí mọ kílèmù ẹ ìfàmúyàn nọmba wà àdáná ọmọ rẹ lórí wọn ò ní wà lẹyìn lórúkọ jésù wọn ò ní ṣerú lórúkọ jésù ogun ò ní borí wọn lórúkọ jésù ìran òdì kankan àlá òdì kankan olúwa gbẹsẹ ni gbogbo bí tán ọmọ rẹ bá dé láyé ìwo wọn ni ọlọ́run yóò gbéga jésù olúwa wa àmì mo ṣe máa dé chọ́ọ̀tì rẹ lókètì abúlé ẹgbà báyìí tàbí fàgbà gbé ọ̀kadà ọlá ní last bus stop adétọ́lá road chọ́ọ̀tì bàbá adéfisóyè tó wà níwájú onúrọ̀ ẹ̀yin ará ogun state ẹ lè gba amadé àìjáyé power line mountjoss alákùkọ ẹgbàbẹ̀ wọlé ẹgbẹ́ ọ̀kadà adétọ́lá road chọ́ọ̀tì bàbá adéfisóyè tó wà níwájú onúrọ̀ gbọ́ jẹ́ gbàdúrà fún ọ gbogbo agbára tó sọ pé nígbà tó bá fẹ́ da fún ọmọ rẹ lòun pa wọ́n dànù iná ju agbára náà run egun tí máa gba ọmọ lọ́wọ́ èèyàn nígbà téèyàn ti láyọ̀ lórí ọmọ egun yẹn jóná egun yẹn jóná egun yẹn jóná egun yẹn jóná egun yẹn jóná egun tí máa gba ọmọ lọ́wọ́ èèyàn nígbà tó gbo àwọn ọmọ bẹ́ẹ̀ sí ní yọ.
2: Lesson on the go at www.
0: Lórúkọ Jésù iná ju egun náà run egun tí máa gba ọmọ lọ́wọ́.
2: Jordan 105 FM.

0: yan sile tori en to fun yan ni le fun yan lowo fun yan ni ko fun yan ni se o ni fe yan ni ti o ba ni fe yan ko ni fun yan e ma ra nu ba
1: amen
0: itan yin ma yi pada
1: amen
0: jesus lo
2: wa amen
3: kilo on te e fe ba so lago
0: lo ni a so lori fe
4: Today
0: we are talking about love. In
4: 1 Corinthians 13:4.
2: What's the
0: right thing to say? If I am a Muslim, I see my
4: shoe. Whosoever I want to practice love, you must have endurance.
0: So.
4: And patience.
0: I want to live 30 years, 40 years, 50 years.
4: 50 years
0: don't
4: be fair. And if we
0: married, I'm not Farada. To
4: pass through a lot of
0: endurance. Farada to pon.
4: Endurance.
0: When it's over, it's not more than Farada.
4: Cannot tolerate.
0: You cannot again because
4: love.
0: O ma musuru wa.
4: Full of patience.
0: Ki se bo se o.
4: Because
0: he be. Farada fun mo la keje.
4: You tolerate other people.
0: Ma je ma de se.
1: Amen Jesus.
0: Ere dun nigba si wa
1: se. Amen.
0: Ife se pataki.
4: Love is very important.
0: Ibi ti fe ba ti ku.
4: Where there is love.
0: Ida mo wa ni
4: be. Trouble is there.
0: We fe sori ke fe se kinisi kejo.
2: Eyomo.
0: Eyomo.
2: E gbo ti awon obi.
0: E gbo ta awon obi ninu Oluwa.
2: Nitori pe eyi ni o to.
0: Eyi ni o tona.
2: Pọwọ fún bàbá àti ìyá rẹ.
0: Yes.
2: Èyí tí ń ṣe òfin kìíní pẹ̀lú ìlérí. Kí ó lè dára fún ọ. Àti kí ìwọ kí ó lè pẹ́ ní ayé. Àti ẹ̀yin bàbá.
0: Ẹ̀yin bàbá.
2: Ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú.
0: Ẹ má mú àwọn ọmọ yín bínú.
2: Ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́
0: àti
1: ìfìlọ́lẹ̀.
0: Ẹ má rógolo. Orí onítàkùn. Ẹ má jèrè àdúrà. Ogo ti sìn.
4: Glory.
0: O ma ju tatẹyin wa
1: la. Amen.
0: Inu ile alayo le wa.
4: You are the house of joy.
0: Ko ni dile omi je.
1: Amen.
0: Ma je mude se.
1: Amen.
0: In Jesus name.
1: Amen.
0: Iyan ni we Ephesians 5:21.
4: Ephesians 5:21.
2: E ma teri ba fun ara
0: yin. Eyan aya e ma teri ba fun oko yin ati fun ara yin.
2: Ni ìbẹ̀rù Ọlọ́run.
0: Gbogbo ìtẹríba wa gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run.
4: Our humility must have
2: a. Ìyáya máa tẹríba fún àwọn ọkọ yín.
4: Respect your husband.
2: Gẹ́gẹ́ bí fún Olúwa.
0: Ìyẹn ni pé obìnrin tó bá tẹríba fún ọkọ ló máa ń jèrè ọkọ. Mi nígbà máa para wa lẹ́nu ni kì í jèrè ọkọ. O gbọ́dọ̀ ní ìfaradà láti jèrè. Wàá lè ní ìpamọ́ra. Ìyẹn ni pé 1 Corinthians 13:7 sọ pé.
2: Ẹ máa farada ogun.
0: Ìfẹ́ máa ń ní ìfaradà. Ìfẹ́ máa ń gbàgbọ́ nu gbogbo nǹkan.
2: Ẹ máa retí ohun gbogbo.
0: Ìfẹ́ máa retí ohun gbogbo.
2: Ẹ máa fayàrọ̀ ohun gbogbo.
0: Gbogbo kan.
4: Everything.
0: Mo súre fẹ́ nìkan.
4: Amen.
0: Ò ní jábọ́.
1: Amen.
0: Gbogbo ẹni tó fẹ́ gbógun tiẹ̀ máa gbógun tirẹ̀.
1: Amen. Jesus.
0: Gbogbo ẹni tó ti ń wá ìṣubú rẹ̀ ó máa ṣubú.
1: Amen.
0: O rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Ilẹ̀kùn ní tì.
1: Amen.
0: Àṣírí wa máa bù.
1: Amen.
0: Ẹ máa rógolo.
1: Amen.
0: Orí ò ní takò wá.
1: Amen. Jesus.
0: A máa jèrè àdúrà.
1: Amen.
0: Àánú máa wálé. Ayọ̀ máa wọlé.
1: Amen.
0: Ilé aláyọ̀ yóò ní túká.
1: Amen.
0: Ilé aláyọ̀ yóò ní dàrú.
1: Amen.
0: Gbogbo àwọn ọmọ tó ti kọ̀ yín wọn sí ẹ. Tí wọ́n bá rí ẹwọ̀n ní sí.
1: Amen.
0: Àwọn ọmọ rẹ máa di ògo.
1: Amen.
0: Àwọn rẹ ò ní dogun.
1: Amen.
0: Àwọn ọmọ rẹ ò ní dìṣòro.
1: Amen.
0: Ilé aláyọ̀ yóò ní dílé ogun.
1: Amen.
0: Ọkàn yín á dẹ̀ balẹ̀.
1: Amen.
0: Wàá mọ̀ ṣe o.
1: Amen.
0: Ẹ mọ̀ lẹ́jà gbàdúrà. Agbára ti ń wọnú ẹbí tí ń tú ẹbí ká. Agbára ti ń wọnú ilé tí ń tú ilé ká. Olúwa ti jáde. Ẹ̀mí àpúrọ̀ ọmọ níta kò ní ẹlẹ́jà láàrin
2: wàdúrà.
5: And making you the best entrepreneur.
0: Gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run. Olúwa lé mi ò gbọdọ̀ ṣòfò. Ẹ dá ilé mi padà. Ẹ dá ìgbéyàwó mi padà. Ẹ dá iṣẹ́ mi padà. Májẹ̀mú rí kó ṣẹ. O yẹ gbàdúrà. Ẹ jẹ́ gbàdúrà yìí o. Gbogbo aláàánú mi tán ti dàárín wa rú. Olúwa ẹ tó àárín wa padà.
4: Father,
2: we are not
0: ẹja gbàdúrà ẹ bolú àmì ìfẹ́ ní àmì kóríra tó wà lára mi
4: ní ìfẹ́ mọ́
0: oyè
5: gbàdúrà
0: wa gbàdúrà lẹ́kàn yìí sí olúwa gbogbo ẹ tó kórira mi ẹjẹ kan bẹ̀ sí fẹ́ràn mi oyà
2: olúwa jésù gbogbo àwọn tó kórira mi olúwa jẹ́ kọ́ bẹ̀ sí fẹ́ràn mi
0: ẹlànà síbi tí ó sí
1: ọmọ
0: kẹlọrí tí ń
1: ṣe
0: ẹni ṣẹrú ayé ẹni ṣẹrú ẹgbẹ ẹni ń daláìní ọkàn yẹn abalẹ gbogbo ẹni tí ó ń tún lé yín yẹn ká ọlọ́run máa gbéṣẹ́ ni ẹni tó nílé yín ò ní sinmi ìjà ojoojúmọ́ ni ọlọ́run máa gbé ipò
1: lọ́wọ́
0: májẹ̀múṣẹ́ jesus
1: name. Ohun bàbá wa náà lè ń gbọ́ ẹ fẹ́yìn tẹ ẹ fẹ́ lọ pàdé yìí lọ́wọ́ tàbí tẹ ẹ fẹ́ lọ ètò àṣẹṣe lórí rédíò lọ́wọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pe bàbá wòlíì sí àti àkáǹtì nọ́mbà tẹ́ ẹ lè fowó sí.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09126 2628 8216 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
1: text voice WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yí kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ ìkejì òun ni
1: 080 50 50 27 27 56 56 21 21.
0: Ẹ̀rọ ìkẹta
1: 070 070 69 69 94 94 99 92 92.
0: Pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀ kan ṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 68 68 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òhun ni
6: 411 01 01 09 89 89 25 25 22 22 kí ló sọ mọ mo fọ ọkàlẹ fún ọrọ tẹlifíṣàn gbọ tó wá di alẹ ká ṣe dé mi ó tún rọ mi létí abẹrẹ fún mi wá fún mi ní abẹrẹ mo wá ní bí wọn kan mo ṣàfún lábẹrẹ yẹn ó lè para ẹ wọlé lọ gbé báàgì lẹṣọ wa mo ṣàlùjú abẹrẹ yẹn kò fún ní tètè tí mo fún lábẹrẹ yẹn báyìí ọ̀tá ìpè ọ̀tá ìrìnlẹ̀ bẹ́ẹ̀ ni mo ní lọ́sẹ̀ ìbò wa sáwẹ̀ wọn àpò ó ṣe ní kójú ẹ̀ ti kójú ẹ̀ ti yípo ó ti kó sí gan owó mi lọ́wọ́ bí a mo sáré ṣàlọ gé ohun possibility ẹ̀ mo ṣá fún mo dà sí ayé ṣàwálẹ̀ díẹ̀ tó di kó ṣàwálẹ̀ sáwẹ̀ wọn àpò kó ṣàlẹ̀ sọ̀rọ̀ àwọn olùdókè lọ́wọ́ lọ́wọ́ iye àwọn ọmọ mi ti yá o wà láyà àlàáfíà
7: ọmọ tó ṣe òdòdó rí mọ́ wọn ò ní fi wọn ò ní kẹwọ́ wọn ò ní fi abẹ́rẹ́ kẹwọ́ wọn ò ní fi àìsàn kẹwọ́ òdìdí ọmọ lọ́wọ́
0: ẹ má jẹ́ ká gbàgbé àwọn program wa ní ọjọ́
4: sunday. We should not forget our upcoming programs.
0: Ago mẹ́wàá ni.
4: Starting by 10 in the morning. Atan bẹ̀rẹ̀.
0: Ago mẹ́wàá ni. Níwájú Goro yìí
4: ni. In front of Goro.
0: Gbogbo ẹni tẹ́ wa ní gbogbo agbègbè yẹn láti ọba
4: sọ ìjọ. All the people in Ibaran.
0: Láti gbogbo àwọn gbogbo Coca-Cola area yen.
4: All the environment.
0: Gbogbo eyin te wa ni Obasanjo.
4: Obasanjo.
0: Eyin te wa ni Iyana Logbo lo.
4: Iyana Logbo and.
0: Ko si bi to juju lati gba.
4: There is no way to fast.
0: Ejo iwa ni waju
4: ko. Join us in front of Roma.
0: Te ba gbogbo eh to ba dehun lati wa second tower.
4: We are using to come.
0: Lati oju ore te wa ti wo mo to come.
4: Enter command vehicle.
0: E ma bole mi police post to want to stretch you.
4: E
0: Ikola Road number 7.
4: It's along Ikola Road.
0: Gbogbo eyin te wa ni gbogbo agbegbe 4.
4: For those are within.
0: Mo Owode Jako.
4: Owode Jako.
0: Ijo wa na tun wa ni ti singer be. Ni Ajide Central.
4: Ajide Central.
0: Ni Upe.
4: Yo
0: dara fun yin.
1: Amen.
0: Bakan na ni Korodu.
4: Also at Korodu.
0: Lengbe Technical.
4: By the side of
0: church wa wa be join wa. Bakan na ni Chodari Street.
4: Chodari Street.
0: Ni King of King.
4: I King of King.
0: E join wa be.
4: Ago
0: mewa na ni.
4: By any morning.
0: Service. Ma je ma se lori
4: wa. Amen.
0: A ma jere adura.
4: Amen.
0: A ni da line.
1: Amen.
0: Gbogbo an to do lati fa wa le o ma wa le.
4: Amen.
0: An to try lati gbe wa shubu ma shubu.
4: Amen.
0: Bi oro itenu mi jade o.
4: Yes Lord.
0: Ekun le peda lekan.
4: Yes Lord.
0: Ni Psalm 30 number 5 so. O na yo nbo lowo.
4: Your comment
0: like
4: the morning.
0: E ma re re.
4: Amen.
0: Omi je ma tan.
4: Amen.
0: Ashiri ma bo.
4: Amen.
0: Won ni fi bu Olorun.
4: Amen.
0: Jesu lo.
4: Amen.
0: Ero ti e le pe mi si 091 26 26
1: 2 8 2 8 2 1 6 16 ekpe nibe yen whatsapp ni yen pelu 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0: 38 68 68 43 38 38 12 15 1 5 68 63 43 banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 25 2 411 01 01 89 89 25 25 2
1: Kò
0: sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀
8: Àjàgà ogun ló máa já Ọlọ́run gbogbo possibility máa ṣe yánú
9: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati si ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lo sose, ipade our possibility, laago meso wuro da go kan san, ojo Friday keji lo sosu ni so uru ma nwaye, laago mewa le, esi ojo osun ni ma nbere laago mewa wuro da go meji abo san, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Pasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College Oke Ota Ona Ikorodu Leko gbogbo ojo Thursday nipade our possibility laago meso wuro da go kan san Friday to kẹyin osu ni so uru laago mewa le aago mewa wuro da go meji abo san lesi ojo Sunday ma nbaye o farahan lamọ ipade adua won yi oro re a sese Prophet Ernest Fabiyi JP Loluwa nlo
10: fara lo wa adua 091 268 8216 tabi 08050275621 eko lo pe 07069949992
9: loko jesu temi o sese
11: from Lagos this is
12: Jordan 105.5 FM
13: this is Jordan 105.5
14: station with the boys for

0: Àwọn ogun agbára kaka. Gbogbo ti ayé bá dé. A máa lo angeli tu sílẹ̀ Friday. Onímàjẹ̀mú ló ní sọ
1: fún.
0: Ẹrù rẹ ò gbọ́dọ̀ dànù. Kí ló dé tá à ń gbàdúrà? Nígbà gbogbo. Nítorí ohun gbogbo. Nítorí pé Bẹ́ẹ̀lì pàṣẹ
1: rẹ̀.
0: Jeremiah 33:3. Ẹ ké pè mí. Èmi ó dá. Máa fún láta lágbára. Eléyìí tẹ́ ò mọ̀ hàn
1: yín.
0: So gbogbo ìgbà tí a bá fẹ́ òun ńlá. Ta fẹ́ òun agbára. Inú àdúrà la gbọ́dọ̀ lọ. Kò sí ẹni tí ń gbàdúrà. Tí kì í ṣe òun ńlá.
1: Èmi
0: ó fi òun láta lágbára.
1: So
0: nǹkan kan bẹ tí o mọ̀. Tó dẹ̀ gbọ́dọ̀ mọ̀. Àwọn àṣírí kan bẹ. Tó gbọ́dọ̀ tú. Pàápàá lórí ọ̀rọ̀ rẹ̀. Àwọn kan wà. Wọ́n ń jà ọ́ lólè lábẹ́nu. Wọ́n ń jà ẹ́ lógun lábẹ́nu. Wọ́n ń sá ọ nídà lábẹ́nu. Wọ́n ń já nǹkan gbà lọ́wọ́ ẹ lábẹ́nu. Wọ́n dẹ̀ ti pinnu pé àwọn ò ní jáwọ́. Tí ọ̀tọ̀ bá dẹ̀ rí tó gbóná. Ní tòótọ́ wọ́n ń tètè ń jáwọ́. Mo gbàdúrà. Gbogbo ẹni fi ayé ẹ ṣe lé ogun. Lálẹ́
1: yìí,
0: ìdá bà wọ́n. Gbogbo ẹni fi ayé ẹ ṣe lé ogun. Ní alẹ́
1: yìí,
0: ìdá bà wọ́n. Matthew 7:7. Ó ní ẹ lè béèrè. Ẹ ó rí gbà. Tẹ bá wá kiri. Ẹ ó rí. Tẹ bá kànlẹ̀. A ó sì. So ohun ìjìnlẹ̀ ni. Pé gbogbo ẹni tó ń wá nǹkan tí wọ́n bá bi Olúwa wọ́n lè rí gbà. Mo máa sọ ìdí mẹ́sàn-án tó fi gbọ́dọ̀ jẹ́ aládùúgbò tó dangerous. Tó o bá jẹ́ aládùúgbò tó
1: dangerous.
0: Àwọn nǹkan kan wà tó ní rí ṣe láyé. Àwọn ọ̀tá gbọ́n débi pé tó bá fẹ́ mú kẹ́nikẹ́ni wáyé asán. Agbára àdúrà ni wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́
1: ẹ̀.
0: Wọ́n á jẹ́ kó rí ohun gbogbo. Bí pé kò mátà. Ìran àwọn aládùúwà. Wọn à kì í sẹ̀sìn. Ọ̀tá lè plan ẹ̀sìn
1: fún.
0: Òjò ẹ̀sìn yẹn lè ṣubá ẹ̀. Ṣùgbọ́n kò ní rọ̀. Mo wọnú ẹ̀mí mímọ́ lọ. Gbogbo iye tó ń gbọ́ mi ní àkókò. Gbogbo kàga ìtìjú tí wọ́n gbẹ fún
1: ẹ.
0: Ẹni tó gbẹ kó jì sí.
1: Gbogbo
0: tó pinnu. Pé àwọn gbọ́dọ̀ rẹ̀ yẹn. Lórúkọ Jésù. Wọ́n ṣera wọn. Wọ́n ṣera wọn. Wọ́n ṣera wọn. Wọ́n ṣera wọn. Wọ́n ṣera wọn. Èrèdí àkọ́kọ́ tó fi gbọ́dọ̀ jẹ́ aládùúgbò.
1: O
0: ní pé ìpìlẹ̀ rẹ le. Ìpìlẹ̀ rẹ le. Àní bẹ́ẹ̀rẹ̀ abàmì. Tí wọ́n bẹ̀rẹ̀ ní Sami 11. Ní verse 3. Pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́. Kí olódodo yóò ṣe. Ìbéèrè abàmì
1: ni.
0: Ẹni tí ò bá lọ́gbọ́n. Kò ní mọ tí Bẹ́ẹ̀lì sọ bẹ́ẹ̀. Torí yóò le. Láti dókè. Láì rí ogun ìpìlẹ̀ṣẹ̀. Yóò le. Láti lo ayé. Láti lo
1: oríjínà.
0: Láì rí ogun ìpìlẹ̀ṣẹ̀. Ó máa le díẹ̀. Fún ọmọ àti àpáta dìde. Àti ẹrọ̀fọ̀ dìde. Kó tó débi ńlá láyé. Ìyẹn ló jẹ́ máa bẹ̀ ọ́. Wípé tí o bá mọ̀ pé o ní ògo lò láyé. O gbọ́dọ̀ sọ àdúrà di ọ̀rẹ́. Nítorí pé Jábẹ́sì padà sínú ìpìlẹ̀. Pẹ̀lú agbára àdúrà. Ó dẹ̀ rí ogun ìpìlẹ̀ yẹn ṣẹ́. Mi ò mẹ́ni yẹn tó ń gbọ́
1: mi.
0: Gbogbo ìpìlẹ̀ búburú. Tí ò jẹ́ káyè rí o lọ. O gba ìwòsàn. Wara fale kedusia egede beruaza erupa mi.
1: I was so frightened.
0: Nigba ta wa lekiti.
1: Atekiti.
0: Ti message jade.
1: When the message came forth.
0: But awon iranse Olorun.
1: That's some men of God.
0: Ti won je woli.
1: That are prophets.
0: Ti ogun odile ti close down church.
1: As God has closed down their church.
0: Wa won woli bo se ya jade.
1: The prophets were coming out.
0: E wo baba yen wi pe. O ti ni church meta.
1: He has had up to 3
0: Abuja.
1: In Abuja.
0: O de pada sabule.
1: I went back to the village.
0: Kan ni Ekiti.
1: Atekiti.
0: Olorun ro ko nbe. O ni ewo owo mi.
1: He says see my hands.
0: O ti yi.
1: It's so tough.
0: Oni sa. Mo ti gbadua fun awon eyan la.
1: I've prayed for great people before.
0: Kilo fa.
1: Why?
0: On build ipe.
1: He was building the commission.
0: Ko se wi pe.
1: He did not conquer the commission.
0: Ayaba leke do. Eyin kan le oke.
1: Come up here after the talk.
0: E ori ogun ipile se.
1: And
0: look and
1: laugh at big things
0: and sick by your
1: work in marriage
0: and be on my job.
1: Give me better to the
0: hell when you will.
1: You will not look behind you.
0: I want to go and boost all the money.
1: So we start to
0: say, Power Lenny Casso.
1: Why will a single man
0: say, man, I want 300?
1: I have 300 wives.
0: Unless 700
1: concubines.
0: And the billet.
1: Why not ask?
0: Power need be so long money, sir.
1: How was his bad?
0: Kilo 5 beer.
1: What brought about his bad?
0: There will not be.
1: What type of blood produces?
0: That feeding Batagu. Lẹyìn kulẹ ilé ẹ bayi olori iya ẹ nibi to ti n wẹ o yan iya ẹ lale niyan loyun Dáfídì pa ọkọ mama ẹ o pa wuraya nitori Báṣẹ́bà o wa gba ìyàwó ẹ ọmọ tí yẹn bí pẹ̀lú àgbèrè ọjọ́ yẹn
1: òun
0: Solomoni
1: ìwà
0: ló wá rò pé yóò ṣẹlẹ̀ sírú ọmọ
1: yẹn
0: ibi àti bí o ti lòdì sí n tó fẹ́ jẹ láyé èmi wọnú májẹ̀mú tí ọ gbogbo ẹyin tí ibi tá a ti bí yín tó ń lòdì sí n tẹ wá ṣe láyé ẹgbẹ́ ìtúsílẹ̀ yẹn.
1: Be
0: delivered.
1: The blood of your bad place.
0: Don't sorrow, Lord. This is your joy, Lara. O lati lo be ipile yen wo.
1: You need to visit that foundation.
0: Opolopo eniyan.
1: So many people.
0: E ka igi ni won ge.
1: They only cut off the branches.
0: Won ba ipile yen ja.
1: Oh, they did not deal with the roots.
0: Hosea chapter 4.
1: Hosea orike.
0: Verse number 6. Awon eyan mi segbe. Tori won o ni imo. So you are dealing with the root, well, with the branch.
1: Awon eka igi
0: won ge. Instead of dealing with the root.
1: Won ge go on go.
0: Awon eniyan. Iyan lo n wo pa lo se e ipile lo n ti ota si o ipile yo so ore gan di ota ipile yo so en to gbekale de ti o dale re ipile a mu ki oko to feran re paye da ipile a ma lo ba omo ologoja a je ko mo to mo we de ti o mo we mo ipile a ma wonu oro a de jerun ipile la n so yi. Mo wọnú ìpìlẹ̀ rẹ lọ pẹ̀lú agbára àdúrà gbogbo ìpìlẹ̀ tó lòdì sí ìgbẹ́dìde kó gba ìwòsàn.

0: kẹrin.
1: Please pray number four.
0: Ẹni fi ayé ẹ jẹjẹ.
1: Thomas the Covenant of the Life.
0: Fọ́n lo máa rẹ yìí.
1: That they must see my head.
0: Wà ní ilẹ̀ gbé mi.
1: O ẹ swallow them.
0: O tó mú ìpinnu rẹ̀
1: sẹ́. Before they forbid their plan.
0: Àwọn àdúrà yóò ṣe mi ṣeré.
1: You don't jump into their place. Ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ.
0: Ẹ pé gbogbo ohun tẹ bá mọ̀.
1: Bá tẹ́ bọ́ọ̀ yìí lọ́ọ́ bí.
0: Àwọn tó pinnu lé mi lórí.
1: Lọ́ọ̀dà ti tábí lọ́ọ́ bá mi.
0: Pé àwọn máa rẹ yìí.
1: That they must see my head.
0: Wà ní ẹ̀mí mímọ́.
1: O ní gbé.
0: Tó tó mú ìpinnu
1: wọn. Before they forbid their plan.
0: Wà ní kí ó tó di pé ọwọ́ Gòláyà ti kẹ dáfí.
1: Before Gòláyà tó tó débi dàgbà.
0: Ẹ òkúta ti bà.
1: The stone metal.
0: Ilẹ̀ mú wọn.
1: Láti ẹ sọ́lọ́ dẹ̀.
0: Ọfà ikú bà
1: wọn. Látàlọ́ ọ̀dẹ́ sẹ́jẹ̀.
0: Àwọn tó pinnu ibi lọ mi lọ.
1: Lọ́dà tó dá mi bọ́ bá mi.
0: Kí wọ́n tó mú ìlérí sá.
1: Before
0: they forbid
1: their plan.
0: Àjọ àwọn
1: àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn